0: ṣe ọkọ kó tún máa ba lọ síwájú sí ṣùgbọ́n ẹrù ń ba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ni kódà wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ ní ilé ẹ̀kọ́ náà kò sí kankan tó ti rí níwájú ilé ẹ̀kọ́ débi pé yóò tẹ̀ sílẹ̀kùn yóò wọ yàrá ìkàwé nínú ìwé report ló wà láàárọ̀ tèmi ẹrù ń ba àwọn ilé ẹ̀rù ń ba àwọn ọkọ̀ àwọn ò bá lẹ́rù
1: balance ni juro nbe nu we ngbelegbo awon ebi olukọ to padanu emi re lahama ji ni pe won bere ran lowo ijoba oko wodo lo lo koko won ni ba ba ti so ku pelu ogbejona won to legbo nu ni pe to awon ti gba olorun oba ni ijoba bi won ti rete po koja lo ni ipinle oyo na ni o won ni be ba gbagbe okan lara awon ma ebi ogbeni john onaleye to pe o padanu emi re ton ra webe fun ijoba ipinle o si ma ti ijoba pa pa na ja so ka be ti mu ka be agboro jagboro gboro ni yo ipe jeda fun won lo je egbon ologbe onaleye
0: Nigeria lọ́wọ́ náà ó nílò ìjọba tí ó pèsè ànití àti àtìṣẹ́kù sẹ́bi òfin ní máa fàwọn èèyàn tí ṣe àti òsì tí ó fi dohun àtìlẹ́yìn eégún alárè fi sọ ó lọ́wọ́ lọ́wọ́ báyìí gbogbo àwọn lọ́mọ ìṣòro táwọn èèyàn ń kojú ètò ààbò mẹ́ẹ̀ẹ́ bákan ètò ọ̀rọ̀ ajé kódà jíjẹmú gan ó jẹ́ ìnira fún àwọn ẹlòmíì ló ṣe pa lórí ra ìjọba tó àdúrà nípa pé gbìyànjú gbogbo nǹkan tẹ́ bá ń lágbára láti jẹ́ kí ètò kí oúnjẹ púpọ̀ yàtùrù kí ìṣe àti òsì kó dohun àfìsẹ́yìn tẹ́gbọ́n alárè fi sọ ẹni tó ṣojú ẹ̀mí àti ìlú kánò òun náà ti láti rí abubakar alàgbà abubakar ní ìsànú sí ló máa sọ ó ní ẹ̀mí àti ìlú kánò ó ní wọ́n mú ọ̀rọ̀ kan ó lọ́rọ̀ ẹ̀ ló wá ṣe kókó pé àfitàbà parọ́ tọ́ra lókù ó ní gbogbo bí àwọn èèyàn ṣe ń kojú àláfì àìríjà àrímú ó ló pọ̀ gbọ́ ó ní bákan náà ọkàn balẹ̀ ètò ààbò ó mẹ́yẹ ètò ara ajé náà ṣe àwọn èèyàn tún lè jẹ tààrọ̀ kan tún tọ̀tọ̀ àtàlẹ́ kó tún máa jẹ́ èwọ̀ fún wọn ó ní kíjọba àpapọ̀ ìjọba tó wà bẹ́ẹ̀ kan gbìyànjú àtàwọn gómìnà ní ìpínlẹ̀ kan ti ní àwọn ìpínlẹ̀ wọn kan jẹ́ kí ètò oúnjẹ ètò ààbò àti ọrọ̀ ajé kó gbé pẹ́lí dáadáa pàápàá jùlọ lórí ìṣe àti òsì tó bá lè gbìyànjú eléyìí ó lẹ́rìí pé inú àwọn ọmọ nàìjíríà yóò máa dùn dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí ní ta nílò pé àwọn tí ó gbà wá kúrò lọ́wọ́ ìṣe àti òsì òun náà ni a nílò láti jẹ́ kí ebi ọ̀pọ̀
1: wọ́n ní èyí bí ká bá fojú rí náà kò lè pọ̀ nílójú wọ́n ń ké sí orílẹ̀-èdè wa nàìjíríà tó láwùjọ sáàrùn ni wọ́n ná lọ́ba yìí wípé àwọn ọgbà àtọ́jú ní òkè òkun wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ná àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn lọ ní ilẹ̀ europe asia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ná lọ́ba yìí wọ́n ní nairobi ní sáàwọ̀ gẹ́gẹ́ bí ilé ìwòsàn tó ń pè ní aga khan university hospital tó jẹ́ pé olùrọ̀ níbi ìjókòó ìta ìdòwò tó kọ́ wáyé ní kòpẹ́ kòpẹ́ ní ìdòwò ó lásọ sáàlì ìdòwò tó ń ga pa onídé nígbà tó lè fi kàn wípé orílẹ̀-èdè wa rẹ̀ díẹ̀ dájú láwọ̀ gan nípa náà láwọn oníṣègùn gan láwọn oníṣègùn ti ìbílẹ̀ ni pé ká rún wọn lágbára kọ́ jẹ́ pé ìtọ́wọ̀ mọ́tì ìṣẹ̀dá kówó lé lórí ní ilẹ̀ adúláwọ̀ ó nígbà táwọn ọmọ kasco lọ bí ẹgbẹ̀rún náà dún 300,000 àwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ tẹ́ pé lọ gba ìtọ́jú ní òkè òkun ó ní ẹgbẹ́ òdùn olówó táwa máa ń pàdánù ní ọdọọdún ó lọ bí bílíọ̀nù méje dọ́là níbi ìjókòó ìta ìdìbò tó jẹ́ pé tó jẹ́ ọ̀gá àgbà tó lé ìwòsàn náà tó ń pẹ̀lẹ́ kuran jama tó pe àti orílẹ̀-èdè adúláwọ̀ tí nàìjíríà náà gbẹ̀yìn ó ní ẹja ronú tó jẹ́ tẹnitẹni ẹja gbẹlárugẹ láti kò wọlé lórí níwọ̀n èdè gádí àtẹ̀jẹ̀ náà ṣàlàyé.
0: látàrí ìwé àbádòfin sí àwọn road safety ẹ̀tọ́ amúṣẹ́ṣe àti amójúọ̀nà dáadáa lọ gédégé sí ìjọba àpapọ̀ tí wọ́n tari sílé ìgbìmọ̀ asòfin látàrí pé kíni ẹnikẹ́ni tó bá ti ń ṣèwàásù nú ọkọ̀ akérò tó bá ti ń polówó ọjà ẹ̀dá kan ẹ̀bá ẹ̀fọ́ bíi sókè tẹ̀bá ń wọlé ẹ̀rẹ́ ilé ìkẹ́bí ṣe kínní kan ẹni tí ọwọ́ ṣìkún bá mú báyìí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà òun náà ni owó tọrọ nínú ọ̀rọ̀ nínú ìwé ìròyìn pọ́ǹsì láàárọ̀ ọ̀sẹ̀ iná máa fi so orí ìkòkò sọnù pé tí ilé ìgbìmọ̀ aṣòfin bá ti lè bọ́ wọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni ìgbésẹ̀ náà yóò máa tọ wọn ní tí àbáwò ń jẹ́ àwọn kó àwọn rose tí wọ́n máa sọ láàárọ̀ wọ́n ní gbogbo ìgbésẹ̀ tó máa ń gbé ká máa polówó nínú ọkọ̀ ká máa ṣe

0: for 2021 lo koko na dara mola ni tin campus ni le gbe mo te pa ni ibe eko won gba won eyan ni o e to wa je agbejoro fun ijoba oloruko mi morudin animosa o ah o lawon o ni gba lori re yi pe ka ma fura lori container ni bebi omi e ma je won gba oju weke di gada e ti na kara ro o ka ti ko
1: ìtọ́jú tó fi yé ń bẹ lọ́gbọ̀ àwọn bàbá wa pẹ̀lú àti lẹ́yìn àwọn àyẹ̀wò tó dé òní láti wà ní ìlera pípẹ́. Al-Salam Herb and Solution. Fún gbogbo ayé mọ̀ sí Abẹ̀ni Alágbó Limited. Ni wọ́n ti dìde pẹ̀lú sí ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò. Fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n sì tọ́jú àtọ́jú ọ̀rá. Kòkòrò inú ẹ̀jẹ̀. Akọ ibà. Jẹ̀dí tàbí akọ jẹ̀dí. Ọ̀nà àbáyọ fún ìṣòro èso ìgbéyàwó. Ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn. Ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herb and Solution. Tí gbogbo ènìyàn mọ̀ sí Abẹ̀ni Alágbó Limited. Ilé iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Sómọ́nú Lagos. Ẹ̀dú ẹ̀ ló wọn ni 08033951629 tàbí 08023691910. Ìṣòbí àìlera rẹ tó dégò. Bẹ́ẹ̀ sódùgbẹ̀bẹ̀ Abẹ̀ni Alágbó Limited.

gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àkìtàn. Ẹ̀dá kò dídá lẹ̀nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò tẹ̀lù nìkan ni kẹ́ ẹ jẹ́ kó máa kó dọ̀tí yín. Kẹ́ ẹ sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nu lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.

四川乱。

国际。

Yeah.

0: 气，所以呢，我现在怎么个队友？
1: 欢迎认准联系人员，再把欧朗大招了以后
0: 啊，命令的任务，我们至少还有一家要领，还有后边的我不能发出声音。
1: 爸爸，哎，那是小白鹿，
2: 我下回也要说你飞，
1: 我下来过去再拉拉你裙摆一双。阿杰，拉拉你的。
0: 爸爸，我跟你的不认识，我跟你的不认识，你阿弥达，你小白鹿，
3: 这家班长的姚明，老板你在这里吧？我帮他拉拉裙摆，好了，至少你家家拉带你，阿三那是多少名人马？你要去打比赛哟，因为你朋友嘛，他别提你在干嘛哩哟，好让打娃，老外啥比你夸吗？阿娃比你小心，一点你家，我就给爸爸多管你些事。阿杰，你好了解爸爸的，爸爸早晚你能把真气阿妈搞死，这俩人 boss 的，好阿爸的兄弟。
0: Hello, I'm Solo.
3: Zero zero six eight two one six eight five nine. Let us see. Zero eight zero six eight two one six eight five nine. Zero ten. Oh, sir, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no, no, no, no. Oh, no,Elomiwa bẹ ṣe ṣe ìdánimọ̀ ní oṣù tí wọ́n ti bá a fàánù gbogbo ara tí òun náà. Elomiwa bẹ bá kẹfẹ́ gúúsù ní abẹ́rẹ́ gúúsù òun fẹ́ nìwà. Ṣẹ̀mọ́ tí wọ́n kọ̀rọ̀ bóyá àti òun náà bàtà gbọ́ lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ máa nìkan ẹbí kan síbi ìfẹ́kẹ́ tirẹ̀ tó máa jẹ́ kù ní àbá máa rò wọ̀n ẹ̀bẹ́ kara máa kú táìta ìpàdé nínú òṣè. Bẹ́ẹ̀ máa nìkan máa rò wọ́n túnwájú wọ́n máa nìkan máa tẹ̀sùn ìgbà máa ní fún gbogbo ní àjọ àlàyé òṣè déédé. Bẹ́ẹ̀ bá ti wá ní ilé àwà ní nọmba 20 Amọ́ta Street tó lé ara bus stop up Abara Kẹ̀rù ìtẹ̀kùn Akiri baba agba ni ife jẹni gbogbo nila ìṣàrò nínú ara erika fún òní pẹ̀lú òjòlọ́dọ̀ lọ́wọ́ gbajagbaja lọ́wọ́ lẹ́sẹ̀ àyà lúlù kìkìkì orí ìparí orí etí ìparí orí ìkárẹ́rẹ́ káàkiri ara ni àti ìṣègbẹ̀fẹ́ gbogbo ni àti ṣe ẹ̀yọ́ ló ń gbọ̀rọ̀ ni dáde wá gbé ewé àtẹ̀lẹ̀ tó lè kókó ilé ẹ̀kọ́ wọn ló mọ ìwé nàá ìpínlẹ̀ màkúrú nílé àti ń bàbọ̀ ọjọ́ ti fẹ́ ẹ̀ẹ̀kan sí wa kẹ́ẹ́bí gbọ́gbẹ̀ ìkànnì ẹ̀ ara ní nọmba 20 Amọ́ta Street délé ara bọ́ọ̀sọ̀ ọ̀pọ̀ agbára jẹ orí ikọ̀ pẹ̀lú òun délé ara bọ́ọ̀sọ̀ ni ẹ̀jẹ̀ bá ti ń gbọ́ lẹ́ẹ̀bẹ̀ ẹ̀rù apá òfin ó lè fún gbà bọ́ọ̀sọ̀ méjì wà bẹ́ẹ̀ ẹ̀yọ ló sílẹ̀ ìtẹ̀lẹ́ máa gbàgbé ọ̀dọ̀ wa ìfẹ́rẹ́ ẹ̀jẹ̀rẹ́ 6 8 2 1 6 8 5 9 ìfẹ́rẹ́ ẹ̀jẹ̀rẹ́ 6 8 2 1 6 8 5 9

upon our tomorrow is soon everything. Give us Thank you.

Level 3.

Ben bir tanesi. O kadar da

ìjọba tó ní multi-factor tó gbèrú tó kápá olóòkú àmì àti àtọrọ tó ọsẹ nìyẹn o ìlera multi-factor tó ń máa ta kébékébé padà iléeṣẹ́ kìí tayọ pàdé mẹ́díkà nàìjíríà limited ló ń ṣe multi-factor jáde láti mú ìfọ́nẹ́sì tó fún ọyún ẹ̀kọ́ 081-033-6944 ẹ̀yìn onídọ́ọ̀ ni ògbógbó gbéra fún bàbá capsule tó ń jẹ́ kára ọkùnrin tó tọ́ tó tọ́ tó dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn gbéra fún bàbá capsule tó wà káàkiri àwọn pharmacy àti tẹ́nìsì ládùúgbò yìí

Pharmacy Ìkòrò Ìgbó. Ó wà ní gbogbo Pharmacy Ramsgate àti Jupa Pharmacy Ìṣẹ̀lú Roundabout. Bí àti Kapsu wà ní àwọn Pharmacy àti Chemist tó wà ní Ìṣòbù. Mo ṣe ìkẹjà ojú ọlọ́gba Ìkòrò Ìgbó ọjọ́ta Tótù Ìkọ̀tú Ẹ̀pẹ́ Dágà Ìfágà Ayọ̀bọ́. Bí àti Kapsu wà ní Command Ìṣẹ̀lú Àpápá Fágà Ìgbó Ìṣàgá. Testac Agogo Lekki Aja Ojo Iyanaba Abuni Eda Agado Igbade Kariga Kuran Sikapu wa ni ife Ijoko Ato Owodo Iroko Agbara Ijebu Odo Ijebu Odo Ate Okuta Ilawo Sagamu Ibaku Bia Sikapu wa ni Ipekia Suru Lere Ojibo Maryland Amuru Odoku Napo Nipo Maitu Ilume Osewa Nibu Omuwa Nyomba 119 Ìfájà rò ṣúfúndó bọ́sọ̀ opposite union bank àjọjọ nínú ìkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081-033-69-434 lẹ́ẹ̀kan sí 081-033-69-434 ibi tí mo fẹ́ bá torí bí àti pàṣẹ ẹ lè rí mọ́tì pàṣẹ àti gbéra fún nàbà pàṣẹ àbẹ́ iléeṣẹ́ tòmítáyọ̀ pàdé medical nigeria limited ló ń ṣe bí àti pàṣẹ mọ́tì pàṣẹ àti tó tẹ̀lé gbéra fún nàbà pàṣẹ.

Mm-hmm.

Tropical.

Chelsea.

cultura multiplicada.

I'm not sure if you're going to be able to do it.

Entrance, applications, and participation are free.

Thank you.

0: بجمال ابو محمد تابعوا من سورة العرب آية ذات الوقت بعد ذات والبسملة قلوا يا بني آدم اشوف النبكي عند كل المسجد قلوا فيها رأي اتقوا على مسلمين يوم على عدم تبقى ولو ما جرت بس جوك جوك من الله امورا دا دا انت صدا دا اما وقتي ودا ايوه اكون لي دا بس تو الله تو داك منو سورة البقرة ايا سورة 22 قل إن الله يحب التوابين ويحب المتطهرين قل لكم والله هذا عليك يلا وما نفع بل نتبع واتكوبا بس نقول لك بل نتبع شيء فرا ومي ولمي جعلني أسوأ تعيضا ونشو مما بتعلوه I'm going to go to the hospital. Àyíká wa ni láti lè mójútó nítorí pé ibi tí ìmọ́tótó bá wà àjàkálẹ̀ àrùn òní lè wọbẹ̀ máa fàṣetò yìí máa tún fi pass message fún gbogbo máa fàjùlọ gbogbo ara ìlú òkú nítorí pé àsìkò ògbò la wà yìí ẹ bá yọ wọn lẹ wá wọ́n ń dànù káàkiri a máa rí nínú àdúgbò a máa rí lẹ́gbàá ojú ọ̀nà gbogbo eléyìí náà ètò ọ̀nà gbogbo ọmọlúwàbí mú gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa bára àlú ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ìjọba náà ló ní ètò ìwà wọ́n ti ṣètò lọ́mà gbogbo kí lọ́mà máa gbé ilẹ̀ wa dànù gbogbo wa náà ẹgbẹ́ bá jọ fọwọ́sowọ́pọ̀ ilẹ̀ dídànù lójú lójú àdúgbò kọ̀ọ̀kan ó ti tọ́jú ó lè fa ìjàkálẹ̀ àrùn ó sì lè tọ́jú ya lẹ́gbọ́n nítorí àgbàrá àsìkò ìgbéra wa yìí gbogbo ìgbẹ́fọ́ràn yẹn ń dá sínú omi kọ́tà ni èyí ti kọ́jẹ ló ń lọ àdúgbò tó lè lọ yìí tí àgbàrá ò bá ríbi ìjọ̀sí gbogbo àwọn ìdọ̀tí náà ń dànù yìí àti náà ń lẹ́sẹ̀ títì yìí tó bá lọ kóra jẹ sí ibi tó ní fẹ́rẹ́ kó lọ gbé ẹrẹ tí ò lọ omi yẹn á yá sí gbogbo àdúgbò agbálẹ́jẹ́ agbọ̀nà jẹ́ ìmúra gbogbo wa nítorí sọlọ́run gẹ́gẹ́ bí àsìkò àti àlè ìrọ̀ wá nítorí sọlọ́run tó tàbí bá muhammad ẹ jẹ́ ká ṣe ìmọ́tótó bákan náà ló wọ́n ti bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ́ntà pàtàkì láàrin àdúgbò tí wọ́n ti bá gbẹ̀yìn nínú oṣù láàrin aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ ká lè fi ṣèmọ́tótó náà ni ibi ìmọ́tótó lọ́lọ́run fẹ́ ibi ìmọ́tótó ìjọba náà làjọ fẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn náà fẹ́ tó ọlọ́wọ́ bó ti ẹni kankan wa. Ọba tó mẹ́lẹ̀ òun òun sì máa ń nífẹ̀ẹ́
1: ẹni tí ó bá ń ṣe mímọ́ ní gbogbo ìgbà airways one ẹ̀sùn tó mọ́ ni ìfọ ara wa mọ́ ni ìfọ ààbò náà gbé kalẹ̀ nínú òfin ìyẹ̀báyìí káṣọ́ sí lè gbọ́sí ni mọ́ṣáláṣí tọ́lọ́ mẹ́sàn-án wà lára ìmọ́tótó mi alẹ́mọ̀ muhammad òun náà ti sọ padà nínú ọ̀rọ̀ àdíṣe ẹ̀ ó ní àtúrú ṣọ́tìrì ìmọ̀ ìmọ̀ṣe ìmọ́tótó ìdajì nínú ìgbàgbọ́ ni ìgbésẹ̀ jẹ́ mi ẹ̀ àtọ́kù tó bá gẹ́gẹ́ àtijọ́ tó ọlọ́run tó ti rọ́mọ̀ lọ́dún tó bá ti rẹ̀
2: Thank you.

مع السلامة.

I'm going to go to the hospital.

0: carpet tó bọ́ sí sí selected ẹ sọwọ́ fún parts ẹ sọwọ́ fún àwọn clinician àwọn òṣìṣẹ́ tó máa ṣiṣẹ́ yẹn
1: space
0: ẹ sọwọ́ kọ̀ọ̀kan
1: ẹ sọwọ́ space tẹ́ gbé wá
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀rẹ̀ máa gbẹ̀rọ náà lọ́fẹ̀ẹ́
0: bẹ́ẹ̀ni àtẹ̀lẹ̀ máa àwa la máa tún contact yín la máa pè yín lórí agogo pé ó yá ó ti tó àsìkò tẹ́ máa service mọ́tò yín ẹ̀ máa gbébọ̀ ní workshop wa sísẹ̀ lẹ́ẹ̀kejì òun la mọ̀ sí 6 years warranty
1: gbogbo cherry
0: gbogbo cherry product
1: ní nàìjíríà by kaluwa
0: bẹ́ẹ̀ni 6 years warranty ó túmọ̀ sí pé àti engine yìí o àti transmission yìí o
1: ọlọ́run
0: àti chassis yìí o
1: ọlọ́run
0: àti electrical component mọ́tò yìí o gbogbo ẹ̀ ó wà backed by 6 years warranty yẹn ni pé tí anything bá ṣe ìkọ̀ọ̀kan ní nǹkan mẹ́rin tí mo pè fún yín yìí ẹ kò máa gbé mọ́tò yẹn máa bọ̀ a máa
1: replace ẹ fún yín.
0: Seven tó kẹ́yìn òun ni repair promise òun là ń pè ní repair promise yẹn ni pé fún ọjọ́ méje tí ìkọ̀ọ̀kan bá ṣe mọ́tò yín bóyá an accident ni àbí anything ni o
1: ọlọ́run
0: má jẹ́ àárẹ̀ o a pinnu láti tún mọ́tò yẹn ṣe ní ọjọ́ méje
1: seven days
0: tá a bá dẹ̀ rí ṣe ní 7 days a máa fún yín mọ́tò mi ẹ máa lò ó lọ
1: massive
0: ẹ máa lò ó lọ.
1: Kẹgbẹ́ nọ́mbà 67 yìí ẹ fẹ́ bá mi pé lẹ́tọ́rí mo rí pé nọ́mbà yẹn ó ju mẹ́ta yẹn lọ
0: bẹ́ẹ̀ni
1: ẹ kàn fa mẹ́ta yẹn yọ gẹ́gẹ́ bí akọmọnà àṣírí yẹn ni àmọ́ mo láti bèrè lọ yín sà mo gbọ́ pé rescue operation yín ó tún yàtọ̀ sí ìta àti gbọ́ nàìjíríà yìí pé mọ́tò yẹn bóyá ṣé mo wà níbi kan nǹkan kan ṣe o sherry product by kaluwa kí lè máa ṣe fún.
0: Ok so gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ọlọ́run má jẹ́ bóyá mọ́tò ní accident àbí anything bóyá lórí third main language lóru àbí lọ́sùn àbí anywhere I introduce the kaluwa care rescue free rescue service yẹn ni pé tí mọ́tò bá ṣe kọ́kọ́ bá ṣe mọ́tò yín ẹ pé nọ́mbà wa 07000 667 667 tí nkankan bá ṣe cherry yín ní anywhere lẹ́kọ̀ọ́
1: nọ́mbà yẹn lẹ́kọ̀ọ́ sí
0: 07000 667 667 a máa deploy tó truck wa láti wá rescue mọ́tò yẹn láti wá gbé mọ́tò yẹn kúrò níbikíbi tó bá wà ní Èkó a dẹ̀ gbé lọ sí workshop wa tàbí ibikíbi tẹ bá fẹ́ ta gbé lọ sí nínú Èkó a tó wá introduce nǹkan pé even ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì bẹ̀rẹ̀ sí ní lo cherry tí ẹ bá ní problem pẹ̀lú mọ́tò yín passenger mọ́tò yín a máa apinnu láti rescue at least ẹni méjì lójoojúmọ́ tí ò lo cherry ibikíbi tẹ bá wà ní Èkó ẹ pe nọ́mbà wa àwa rescue yín àgbé tó truck wa láti wá gbé mọ́tò náà kúrò níbi tí ó wà lọ sí ibi tí ẹ fẹ́ gbé mọ́tò yẹn lọ sí ẹ kò pè wá láago 07000 667 667 bóyá ẹ fẹ́ ra mọ́tò cherry
1: 07000 667 667 ẹ fẹ́ ra mọ́tò ni o
0: 07000 667 667 ẹ fẹ́ sáfíìsì ni o àbí mọ́tò yín ó dúró sí orí third mainland bridge àbí níbìkan lẹ́kọ̀ọ́ ẹ pè wá lẹ́ago yìí
1: social media angle yín kọ́sà
0: social media angle ẹ pè wá lórí ẹ reach wa ní cherry _ nigeria lórí instagram àti facebook website wa www.cherry.com.ng
1: ẹ wà láyà láwùsá ẹ wà ní
0: showroom wa wà lẹ́kọ̀ọ́ ní alápẹ̀rẹ̀ ó wà ní icm ní ìkẹjà city mall ní aláwùsá ó wà ní vi ní ẹgbẹ́ oriental hotel ó dẹ̀ wà ní the palms mall náà ní oníru ní èkó níbà a ní showroom náà ní port harcourt ní kano ní onitsha ní
1: 7000 667 667
2: gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kéèyàn ó ṣàwárí ẹ o solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágbo ara nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo ẹ̀ ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ojúlówó ìwòsàn pọ́n bélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sí lórílẹ̀‐èdè India China Britain America France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti

Thank you.

Thank you.

Thank you.

Oh.

Tinubu èyí tí ó ti lé ní ọdún 37 sẹ́yìn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fún igbákejì rẹ̀ Kashim Shettima ní ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tí wọn yóò jọ díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC gẹ́gẹ́ bí òǹdíje dupò igbákejì ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ààrẹ Tinubu fún igbákejì rẹ̀ ní ìwé ẹ̀rí níbi ayẹyẹ ìdákọ́ńkọ́ tí wọ́n ṣe ní ọ́fíìsì rẹ̀ nílùú Abuja. Ayẹyẹ yìí wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC ti fi fọ́ọ̀mù àwọn tí wọ́n yàn ṣọwọ́ sí ilé-iṣẹ́ INEC ṣáájú gbèdéke ọjọ́ tí àjọ INEC fún wọn ti ń ṣe ọjọ́ 11 oṣù keje. Ṣé ẹni tó ń pè ẹ́ kò dákẹ́ olóhùn gbàgbọ́ yá? Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ti ké sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti kópa tó jọjú lójú náà ti ṣe àtúnṣe tó lọ́rìn sí ọjọ́ iwájú ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí nípasẹ̀ lílọ́wọ́ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Dókítà Abbas Tajudeen ló pe ìpè yìí nílùú Abuja níbi ètò ìfikùnlukùn tí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ṣe pẹ̀lú àwọn ọlọ́gàálọ́gàá lẹ́ka iṣẹ́ ọba àwọn alájọṣepọ̀ olórí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ àwùjọ àti àwọn akẹ́kọ̀ọ́. Ó tẹnumọ́ pé ìpéyesí ètò ìjọba àwarawa orílẹ̀-èdè yìí dá lórí èrò ìṣesí àti ìhùwàsí àwọn ọ̀dọ́. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹni tí olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ ṣojú fún ìyẹn ọ̀jọ̀gbọ́n Julius Ihobere sọ pé ilé ìgbìmọ̀ ẹlẹ́kẹwàá wọn mọ̀ gbé iṣẹ́ wọn lórí ìdàgbàsókè ọ̀dọ́ ṣíṣe àkúnyawọ́ ìjọba àti fífi ìjẹ́ aṣáájú sínú ètò òfin ilẹ̀ yìí. Ó fi ìgbìyànjú ilé ìgbìmọ̀ aṣòfin hàn lójú náà ti rí pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí kópa tó jọjú nínú ìṣèjọba dípò pé kí wọ́n kàn máa jẹ àǹfààní ètò ìjọba. Nínú ọ̀rọ̀ alákòóso fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀dẹ̀lẹ̀ Ọláwáńdé, ó gbóríyìn fún ilé ìgbìmọ̀ aṣòfin fún ètò àwọn ọ̀dọ́ tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ṣíṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ó ṣí ojú àwọn aṣòfin sí ètò tó fààyè gba àwọn ọ̀dọ́. Onídàájọ́ Mohammed Garba Umar ti ilé-ẹjọ́ Federal High Court nílùú Abuja ti gbé ìkìlọ̀ ìkẹyìn jáde fún òǹdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Alliance Congress AAC Omoyele Sowore pé kí ó yọjú sí ilé-ẹjọ́ láti wá jẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tó fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n fi kàn láti ọwọ́ àjọ DSS tàbí àwọn yóò da ẹjọ́ náà nù. Onídàájọ́ Umar ṣe ìkìlọ̀ yìí lẹ́yìn tí Sowore kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́ nínú ìdájọ́ tó wáyé ní ọjọ́ 11 oṣù keje. Àwọn agbẹjọ́rò Sowore bèèrè fún ìsúnsíwájú ẹjọ́ fún ọjọ́ pípẹ́ lẹ́yìn ìsinmi èyí tí adájọ́ kọ̀ láti gbà wọlé. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni ó pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀daràn lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Ìbéèrè yìí ló mú kí agbẹjọ́rò DSS Àgbẹ́ni Akinlolú Kẹ́hìndé SAM pe àkíyèsí ilé-ẹjọ́ sí àwọn ẹjọ́ mẹ́wàá tẹ́lẹ̀ rí tí ẹni afẹ̀sùnkàn ti sún síwájú pẹ̀lú àlàyé pé bíbèrè fún ìsúnsíwájú ẹjọ́ fọ́jọ́ pípẹ́ tí agbẹjọ́rò Sowore ń bèrè jẹ́ ọgbọ́n láti fi ní ètò ìdájọ́ ẹ̀sùn ọ̀daràn lára ni. Onídàájọ́ Mohammed Garba Umar sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 22 oṣù keje pé kí Sowore wá jẹ ẹjọ́ rẹ̀. Ìròyìn àpapọ̀ ló ń dé sétì gbọ́yìn láti ilé-iṣẹ́ Bond FM 92.9.

0: ṣe kwẹ̀ṣìn tẹ́tíṣíwájú yẹn àpapọ̀ ń tẹ̀síwájú. Òǹdíje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú People's Redemption Party PRP fún èso ìdìbò gbogbogbò fọdún 2027 Dr. Yakubu Kristi ti fi àìdùnnú ọkàn rẹ̀ hàn lórí bí òǹkà àwọn tó ń lọ forúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣe àkọsílẹ̀ rẹ̀ ṣe ń fi ìgbà gbogbo já wálẹ̀ nígbàtí ó ń bá ìṣàkóso àwọn aṣáájú ìgbìmọ̀ tí wọ́n pè ní Yakubu Mohammed Kristi YMK Nigeria Project Movement sọ̀rọ̀ nílùú Abuja. Ó ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú gbogbo ìgbìyànjú àjọ INEC tí wọ́n ṣe láti fi ọ̀sẹ̀ méjì kún ọgbẹ́ òṣùbọ̀ káre fún àjọ INEC fún ṣíṣe àlékún àsìkò ìforúkọsílẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n ó ní ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n kọ̀ láti lo àǹfààní náà láti ṣe ìforúkọsílẹ̀ ṣáájú ètò ìdìbò tí yóò wáyé lọ́dún 2027. Ọ̀gbẹ́ni Kingsley ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo àǹfààní ọjọ́ péréte tó kù láti fi lọ ṣe ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ wọn kí wọ́n sì gbáradì fún ètò ìdìbò. Òǹdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PRP ẹni tó gbéná wojú àbájáde ìdìbò abẹ́lé fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà èyí tó wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún níbi tí wọ́n ti kéde gómìnà ìpínlẹ̀ Cross River Donald Duke gẹ́gẹ́ bí òǹdíje tí ẹgbẹ́ náà fà kalẹ̀ fún ipò ààrẹ. Ó ní kí wọ́n rí àlékún ọjọ́ tí àjọ INEC ṣe gẹ́gẹ́ bí àǹfààní tí wọ́n kò gbọ́dọ̀ ṣìlò. Ó rọ̀ wọ́n pé ẹni ènìyàn péréte kò gbọ́dọ̀ jíròrò lórí ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí nígbàtí ogunlọ́gọ̀ àwọn ará ìlú ṣì wà tí wọn kò láǹfààní sí ètò ìjọba àwarawa. Orílẹ̀-èdè Nàìjíríà ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ ọ̀tún lẹ́kùnjẹkùn lójú náà ti kojú àwọn afẹ̀míṣòfò àwọn tó ń ṣe àgbékalẹ̀ ìwà ọ̀daràn àti àwọn ìwà tó ṣẹ̀rù ba ètò ààbò èyí tó ń kojú ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú rírọ àwọn ọmọ ẹgbẹ́ àjọ ECOWAS láti ṣe àgbékalẹ̀ ojútùú tó dúróore. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lábẹ́lé Ambassador Ṣọlá Ẹnìkan Láyé ló wo ṣàkun ọ̀rọ̀ yìí níbi ètò tí àjọ ìpẹ̀tùsáwọ̀ àti ètò ààbò tó jẹ́ ti àjọ ECOWAS ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta irú ẹ̀ èyí tó wáyé ní Freetown lórílẹ̀-èdè Sierra Leone nígbà tó ń bá wọn sọ̀rọ̀. Ẹnìkan Láyé ṣe àlàkalẹ̀ ojúṣe orílẹ̀-èdè Nàìjíríà nínú ṣíṣe àtìlẹ́yìn fún ìdúróore àwọn ẹkùn àti títẹnumọ́ pàtàkì ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ àti ojúṣe wọn lẹ́ka ìnáwó sí àjọ ECOWAS nípasẹ̀ sísanwó ìdàgbàsókè. Ó ṣàpèjúwe owó orí sísan gẹ́gẹ́ bí ohun èlò tó ṣe kókó fún ìdúróṣinṣin ẹkùn pẹ̀lú àlàyé pé orílẹ̀-èdè yìí yóò máa tẹ̀síwájú láti ṣe ojúṣe wọn pẹ̀lú gbogbo ìpèníjà tó ń kojú wọn lórílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò. Alákòóso pè fún ìfọwọ́sowọ́pọ̀ lójúnà àti kojú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀kọ́kú àwọn afẹ̀míṣòfò. Ó ní a gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ pọ̀ láti fẹ̀yìn wọn balẹ̀. Ó mẹ́nuba ìgbésẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí ìgbìyànjú wọn èyí tí wọ́n fi gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn ọ̀daràn gẹ́gẹ́ bí àbájáde iṣẹ́ ọgbọ́n inú àti ìfikùnlukùn èyí tó wáyé láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ń gbaradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àti pé àwọn ti ṣetán láti ṣe ètò ìdìbò tí yóò lọ ní rọrùn. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ó kéré tán akẹ́kọ̀ọ́ 20 àti àgbàlagbà kan ni wọ́n ti papòdà lẹ́yìn tí ọkọ̀ tó gbé wọn lọ fún ètò ẹ̀kọ́ ní ìjàm̀bá ní ìlà oòrùn Uganda. Òṣìṣẹ́ abẹ́lé kan sọ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá báyìí kò ṣẹlẹ̀ rí lórí àwọn akẹ́kọ̀ọ́. Ó ní àkọ́kọ́ irú rẹ̀ lèyí ní orílẹ̀-èdè náà. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ tó kù pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà wọ́n farapa. Ìwádìí tí wọ́n ṣe ṣàfihàn pé ọkọ̀ náà ṣàdédé yọnu ṣáájú kí dẹ́rẹ́bà ọkọ̀ tó mórí wọgbó. Ọkọ̀ náà tí ó gbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ King David Junior School ni ó ní ìjàm̀bá ní 5:00 PM. Orílẹ̀-èdè Uganda ní awon ni akosile ijamba oko oju popo ti o le ni egberun kan laarin odun eyi to waye latara ere asapajude ona ti ko da ati aisatunse oko gege bi awon alamojuto eto onina se gbe jade eyan ara asiko ojo la waye eje ka dekun didale sinu koso idaminu tabi kikole soju agbara ki a le dena iselo mi yale agbara yagboro omi oni gbe wa lo a se se fun wa o ki a to mu ire na wa sokun egbe an koko to suro suyo ninu ire na le ko si awon ire wa se ti gbe ni pe ojuna ma ro se ko si kalaba ni won yo yi oruko re pada si ojuna ma ro se are bola ahmed tinubu ile igbimo asoju sofin ro awon odo orilede yi lati kopa to joju lojuna ati satunse to lorin we eto ijoba wala wa lorilede yi bakan na tun fi to yin leti pe orilede nigeria pe fun fosu wopo otun lekun jekun lojuna ati koju awon afemi sofo to n dukoko mo iwo orun ile adulawo ogun akeko ati agbalagba kan papoda ninu ijamba oko to waye ni uganda iroyin apapo ko ni subai lo fun ti akoko yi ope lowo adeyemi adesoya tojo lo ti iroyin bilikida epo la ibrahim loruko ti ni akọ la jimeni ope la se loke epe e se be se n tete si wa ni lese bonde fm 92.9
1: edumare lo diri ewa fakuko o
2: edumare lo diri ewa fakuko
1: oba oke lo diri ewa fakuko o
2: edumare lo diri ewa fakuko nibi kakeje ati polowo o se royin ba

0903-501-7403 or 0905-

Thank you.

Yeah.

92.9 Bond FM Igligindo.

على تقدير إسانيس

Zaman.

Yeah.

Yeah.

Okay?

Sujudan.

Thank you.

siempre.

Ich bin nicht so.

Benim burada var ya, çok güzel.

Okay.

Güzel karakter, hiç şurada lan.

Wir halten immer mit.

Thank you.

11.

Thank you.

Yeah.

La actitud opinada.

Thank you.

0: tutawekea kitu mashahidi wa Muhammad sallallahu alaihi wasallam kuli orotambalo kuli asajili abuwa kuli yangu iko na yini za hapati kuzogodi ya kitu solo ya kini dabu kuli awamu kuru yini asumu hivini ati mkoku si yangu elege elege yini yini protecting children against social media abuse and peer pressure. So,
1: I love it.
0: Gbogbo àwọn
1: jẹ́ sí ìrànlọ́wọ́ yín, ránṣẹ́ sí àpò ìfowópamọ́ sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank, account name Aluminous Radio Fund, account number 9628115000. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ lọ́wọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa tòun, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe kí ẹ̀ ń tẹ̀sí sí wa. A lérò pé orí ẹ̀kọ́ kan tàbí ìkejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòun. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba. Kí Ọlọ́run ọba kí ó má kọ àfihàn wa. Àmín. Títí di ìgbà náà, èmi ni ọmọ ìyá yín Sami Asma Ayade Ẹ̀mọ. Tí wọ́n ti ní pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.

Nem tudod, nem tudod.

pipo lo bi owo ta to ju si ile ifowopamọ Nigeria Deposit Insurance Corporation NDIC to se gbogbo olufowopamọ ni ile ifowopamọ kereje microfinance bank mẹrìndínlá àtọta ti ile ifowopamọ apapọ Nigeria kẹjẹ fagilé wípé ṣíṣe àyẹwò orúkọ àti owó wọn láwọn ile ifowopamọ yìí tẹ síwájú fún àwọn tí ó ṣe òǹkà àsùnwọn ifowopamọ wọn mọ òǹkà ìdánimọ wọn àjọ NDIC yóò fi òǹkà business yìí tó fi àsùnwọn wọn ní ile ifowopamọ mìíràn láti san owó wọn àwọn tí kò san òǹkà business mọ àsùnwọn ifowopamọ wọn nígbà tí tààrà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí the verification claim form nínú àpò àwárí wọn dáwọn ọbẹ̀ tó yẹ wọn tún lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà bvn àti àwòrán tí ó ṣàyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC fún ìbéèrè lẹ́kùnrẹ́ ẹ pé àjọ NDIC lórí 081 0422 0807 olùkéde àjọ NDIC.

Okay.

Mm-hmm.

Thank you.

0: franchement là on va actuellement on va
1: gbogbo kálukú náà ládára jù ẹgbẹ́ ní àbájá ó kàn lálẹ́ àti àwọn ọ̀rẹ́ ta kòkò púpọ̀ mọ wọ́n wọ̀ gan ga báwọn ọmọ jọ tí wọ́n ti rí rẹ̀ kò ga kálukú òbí méjì dèrò tó máa fi kòkò wá àti káàkiri àti ẹ̀ma dààmú àwọn èèyàn kí kálukú gbọ̀ngàn fún ara ẹ̀ náà ó mójú tó gbogbo orí ìta ọ̀pọ̀ yìí ká sì gbà lẹ́yìn ara wa kò tó bẹ̀rẹ̀ ọlọ́run ṣàdúrà ó sì máa tẹ̀lé bọ́ ọlọ́run pọ̀ gbogbo ń ta bá ń wọ ọlọ́run jẹun gbà kí n ta ìjọ tó fẹjú rù ó fi àkókò sí ojú ẹkọ ó fi kú yẹlẹyẹlẹ fúnra fún àmì ọmọdé wà ní ọrìn àmà yìí ní ọyìn máa bọ̀ nígbà tá a máa nífẹ̀ẹ́ bá tẹ̀lé tọ́lọ́run yóò dáa fún mi wọ́n á wò ó pé wọ́n á fi gbogbo wá àti tó wá gbà tó wà débẹ̀ fún padà rí fún àtọ́ ọlọ́kadà bẹ́ẹ̀ ja ewu tó ń dùkọ̀ gbogbo ní èyí tó wà ní ìjà ni ó dáa fún mi ó dáa fún ọ̀rọ̀ ní àtọ́lọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọlọ́ fẹ́ẹ̀ náà ni kó méjì tó wà ní ẹ̀ fẹ́ẹ̀ tó gbogbo nínú ẹ̀yìn máa rí pé ọmọ mi ń jọ ní àjàbọ̀ mi ó máa nẹ́bù mi ìṣe jàbọ̀ mi ó lọ ní agbọ́rọ̀ sí alẹ́ mi agbọ́rọ̀ sí àbálẹ́ mi ní ìlú ìyá àti ní bàbá a máa bọ̀ tó bá ń jọ gbogbo àyè bá dé láàrin wa láàkà ìlú máa fi kàn án fẹ́ẹ̀ mọ̀tí tó fi ń bẹ̀ ní kó ní ẹlé dáa ni ìyàwó àmọ́bí nínú ilé jẹ́ kó mọ ìyàwó ojú wa pátápátá gbogbo ata fẹ́yàwó bí ẹjẹ́ àmọ́jọ wà fún àwọn ọ̀wà ọ̀pọ̀lọpọ̀ ló tó dàrú pátápátá kódà tó kò lè dúró náà kó bí pé kí bàbá bá wà lójú ọ̀nà ó dùn ní ṣe náà ní ìlẹ́yìn ẹ̀ àbí ìmúṣẹ ọkọ ẹ̀ dáadáa ẹ̀ ní ọjà gbé tó ìtẹ̀ torí pé gbogbo ẹni tó bá níṣẹ ọkọ ẹ̀ dáadáa ọmọ ọ̀sì sábà má dọ̀rọ̀ gbogbo ẹni tó bá níṣẹ ọkọ ẹ̀ dáadáa ibi tí bàbá yẹn bá fẹ́ fún ìgbà wọn máa gbà àti tó yàgbé ìdáná nínú bàbá bó ìdáná ńlá ká ìsìn kódà kọjá àbá oríṣiríṣi láti rí àmọ́lá yín lóyún ọkùnrin àti ará ìlú obìnrin náà gba ará ìlú ohun tán bá ní kó níyàwó má ṣe lọ òun náà ló ti dùn kó àwọn ọmọ fani àmì mọlẹkẹyì yìí jáde fún yìí dáàbò fà ìmú mẹrin ló ti dùn ní ọdún kókó ìlú ìyàwó àmọ́bí ní ìwọ gbé ọmọ ìlú ọ̀yọ́ gbé láti ẹ̀ tí mo pé yàwó ti yá ló mú ọmọ ọ̀yọ́ gbé akọ̀nyẹ́rẹ́ ogun tó ń tẹ̀lé orí láyé orí rẹ̀ orí rẹ̀ àti orí rẹ̀ orí tí mo ń lo ẹni tó mọ́ gbọ́rọ̀ fún àwọn olóògbé tó dùn yẹn tó fi lè fọmọ́ dà kódà kan lẹ́jọ́ pẹ́sẹ́ǹtì nàìjíríà tí bàbá bá pè lẹ́nu tí ó bá gbà láti bí ìyá bá pè lẹ́nu kọ́ tí ò bá dá wọn lóhùn inú ìyá bẹ́ẹ̀ kì í jẹ́ ọ̀tọ̀ máa fi wà fún àwọn ọmọdé ọlọ́run àwọn ọmọdé ọlọ́run tó ń ṣe gbogbo ayé tí ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n á gbọ́ tí wọ́n á dojú ikọ́ tí wọ́n ń tọmọ tó ń wà bọ̀ mẹ́rin yàrá kà máa nà irú ọmọ mi á bọ̀ irú ọmọ ọkọ̀ yìí pẹ̀lú wa ọmọ ìyáálé ní ọmọ ní ilá ìjọ tí bàbá ń ṣe wá ń sọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe gbogbo tọ́lọ̀ ní tó ń sọ ní gbogbo ayé tó báyìí báyìí ni ọkọ̀ ìyàwó ẹ̀ náà ẹ̀yẹ́ dípò ní ìfẹ́ ẹ̀yẹ́ ń jẹ́ ìfẹ́ kí ó táwọn ẹ̀wà gbọ́rọ̀ ọkàn tí ẹ̀ ń gbọ́rọ̀ orí gbígba ní orí gbígba ní tó bá rí gbà lọ́rọ̀ náà ní àwọn akéwé apáki ẹ̀ mo má gbèdà tó ti gbọ́ lọ́kàn náà àwọn ọmọ wa dáadáa ní gbogbo ọjọ́ tó fi wà mí ọ̀pá pátá tọkàntọkàn ló fi fẹ́ràn ọkọ yìí ẹlòmíràn aláìgbàjèrè ọmọ aláìgbàjèrè ọmọ ọkọ ló máa jí ọkọ ló máa jí tó bá ti gbèrè ọkọ tó ń gbẹ́ni máa jèrè ọmọ ọmọ tó bá gbèrè ọkọ ọ̀rọ̀ ló ti fẹ́ jèrè ọmọ bẹ́ẹ̀ fún ọlọ́run ní abẹ́kúlé abẹ́kúlé káàkiri tó nígbà gbogbo tó wà ó bá tọ́jú rẹ̀ ó bá padà jẹ́ ìyá kan lọ́la èmi láìpẹ́ wọ ọkùnrin náà ìgbà àgbà fún ilé tọ́jú inú ilé àmì mọ̀lẹ́kẹ́ rí yóò jáde fún ìlú dáadáa àtúntò máa lọ bó gbọdọ ọdẹ akọlùmí sàrò àkòrí àkòríkọ mọ gbọrọ àkòríkọ mọ sẹmúrẹ àkòríkọ mọ gbàdúrà tí gbàdúrà kan ṣe ń gbà ibi tí kò bá wà but all of my day, I want to be with you. In my day, all of them are crime. If you look at the long muscle and you're in a car, Morata moving from Morata. Canada, after waiting, you are in a solid. I know you are meeting her. I'm all for her, and yeah, maybe I want to be moved. I want to be with her. I'm all for her. I'm

0: FM la studio final.
1: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم ìtòsí ọ̀nà mọ́jìd pẹ̀pẹ́pẹ́ tí sí yìí ni ẹ̀rọ ọlọ́run ọba kan ṣe onípẹ̀wọ́ rẹ̀ tó máa jẹ́ òkùnfà lépa àforíjì ìfẹ́ àti ìyọ́nú ọlọ́run fún àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papọ̀dà ó sì jẹ́ sábàbí àjọ́nà fọ̀dọ́ fún àwọn méjèèjì lálùkìyàmà aláhùnmáàmì bísmìlá.

ìtò sí ọ̀run má gbèrè ní ẹjọ́ títí yẹn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ kí á tara ṣàṣàdìgbò nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́jọ̀mọ́ láti kí ọ̀run má gbèrè náà ìrún jọ̀mọ́ ní kíkí lọ́lá bí ìrún àdákí lọ ó ti dára kí á kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹrú ọlọ́run ọba tó ti ìtò sí ìrún náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀sán rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ ládá tí ń bẹ nínú ìpèsè ìrún náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìfẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà fìrdaus láì kìlámà aláhùn àmì wàjọsá

XFM, la actitud natural.

Aman asal kolam memandang.

lórí

Oh,

Night.

Denn Weltfrieden.

Batman.

ṣe wá lẹ́kẹ́ àwọn abánirọ́rọ̀ láì ga gbogbo àwọn tó ń da orílẹ̀-èdè yìí láàmú aláṣẹ orílẹ̀-èdè yìí gbogbo àwọn tó ń da láàmú.

0: into that night. If I saw a boy, oh, then any problem. Sorry now.
1: Àwọn náà wà ń bí láti ago mọ́kànlá àbọ̀. Adìtú nígbà tí ago mẹ́wàá bá lu àti Tawid ní ago mẹ́sàn-án. Ọmọ Kwara tàtà ní ago mẹ́jọ àbọ̀. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn ń kọ́ ẹ̀jẹ̀ kájọ bẹ̀rẹ̀ báyìí láti máa mú ní ọlọ́kọ̀ òjọ̀ kan. Blessing àlùkò lórúkọ títí mi o. Mo kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

Mm-hmm.

Oh, my God.

아직 내가 저거 아니면 그런 거 좋아 아니면 그런 거 좋아

Come on, you don't know what I'm talking about.

Ahí, uno va a decir, aquí nada, ahí en el amplio.

ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn ìgbàgbọ́ wípé àwọn àdúgbò yẹn kò àwọn owó kéré kéré ló wà bẹ́ẹ̀ àwọn owó yìí ìṣẹ̀ ìkèrè ló wà tó ìrọ̀ síbi lé nǹkan àwọn àyàrọ̀ sẹ́yìn ìdílé pàtàkì sí ẹgbà jùmọ̀ ó fi ìwọ̀ ní ilé àkọjọ́kọ́jọ́ rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni ọrọ̀ ajé

0: masin feni usi kamu parama tadi koje tin feni usi kuwa sida si kamu parama siapa bani kamu kamu wasato ada kumiji asi abisi apa ni pa dia ni bukan Muhammad bukan wali selama ucuri awam malaynya ucuri wa nyapa sasi nyapa wali kalau ko bukan dia sopa sape sasi lumu wa nyapa saya kalau itu awak gagal tu cerawa iya gagal ni sasi tu cerai itu ni barat awak tu ko yang beli ni I want you to be a little bit of a Maliye kokolarai, odi orang yang kau ada tak perlu berdebat. Kau kena faham siapa yang berpatut itu selempa. Awak tak kau kata seni, kau jadi tu yang baseni. Ni aje kau awal kalau tak tahu, benda sokaja uni dalam awal kau wah, usi jadi tak perlu itu. Tahu cuma. Dan dia kok perlu ane buat sama selalu asal siapa enak si dia emang tahu kok dah nak siapa enak dan kepala saya itu mana bumi supaya itu ni aku se ketua kisi ketua salah itu ibu ibu siono ba itu dong kama simbe kena ciolong kama siwa simbe kama kino kasima akwaani kwa baje kwe miya bigo ni uwe selesi kilo usi ilu bila kwa ina tuliko malaida ewo usuwa ni wa mhima kwa kwa wani kilita kigo ni ewo ewo kutite lava kwa wai sista usuwa nemi pele kwa umaka kerana disokong bayi maka kau alun baula yang ada kau nanggu ejek kokoh usus kotong usus kotong kau ni kau macam ambil kau kau lho ni mah hati masih dah sudah tak kau alun baula yang berkata kau nanggu sudah kau paling ke wani ubi-ubi gara waktu ku kembur dah situ kembur nunggu awak nak duduk pala je tadi musim lalu ni musim je kena bagi ni mau kasih suruh di malam ni bacaan si minum tak usia siaran ni awak ni kau kan watan si dawa kalah pergi tujuan dia si Allah ba kawura wawu tadi si dia ini ibu ayu musim kuni pala di lalu kuda posi oro oro kuda bal aso itu si o ne koni si o si so koni pini so si bini bina non to si o koni in to kere di mita so koni unna si kuda u posi wa kawa u babu ni si bini e si edu mi to bate si da di o nye ulo lo mai da jo jo si o yo do koso o misa si yo lo o ni si yo lo o ni yo o ni kata kama waktu si opa marah wajib itu baik si opa si kau bini atau dia bini dia si dia bini sebuah bos apakah awak suci Allah merahmi warahmi Muhammad kalau tak kini tu si Muhammad ini wala tarham ma'ana ahad maka kalau dia ada di kiri ubah jambu-jambu jambu jambu jambu jambu jambu Alai makan Rasulullah alaihi wasallam. Alai makan lagu ni. Atau pada tu mami ni dia baju kopi lepas. Kau pada tu mami ni. Aku je. Awak ni apa nutor? Sibe sibe. Otom dulu. Kau tu kau ikutkan. Enam tu tu muka wow tadi. the Kaba we at the common fishy. Pacola, no, we show no law, and it was a new work of the home. Oh, and it's a culture had Jetta if the Zapta was an. I'm no longer you. You're for Kaliba. I know no, but oh, by you, you're for the one.
1: Today, I need to have been so far away from the road, and you offer this activity.
0: Only two battle beneath Cuba, Lauta, Torship, Maxine, three ballet ballet, top ballet, top battle by way. La bouche de la langue, on a dit. Tout ma marabia, la fonda à l'IA. Il doit dire, et tu vois, maintenant, quand on va faire une bâton de la bouche, tu vois le chinois. Vous savez, et c'est nous, c'est où? Pourquoi vous dites le sort de l'eau, l'on se battu par moi? Sort de l'eau, l'on se sort, mais pas de bois, tu vois. On est. إنك لعلى خلق عظيم أبغى كنا برا ودون وان يبغى نبلد بقول شو سكوت واري لا يي ولا جاو كسيط نسوق جاي واري كنا ودادا وما هني واري واري كنا نو إسلام في كتير كدا إسلام ما Kami nomad ini ia digomam bau do insa Januari. Jauh wadah serai ini masih lagi. Oh belon kene oh wana oh belon itu itu ye wo oh dia dunia ni kejauh wadah mana ko. Abis ada Allah basuh panuan Quran suatu hari Quran Lewi ini wafasmu bihabillahi jami'an. ولا تفرقوا اسم الله بان الاسلام وان القران في مدبوه جميعا قلوا لي ولا تفرقوا وما في يلي اتنا رأيي واذكروا نعمة الله عليكم اما نتي جراتو سيكوني كاكو بابوي اما نتي جراتو سيكوني وإسلام تجو باي إنكو معدا وطالة جو جتلي مرأيي ريو ẹni kọ kọ tó jókòó inú lẹ́tọ̀ọ́ wa ọlọ́run lọ́mọ ìdíkẹ́ ní ọ̀kan tó wá o káwọn bá ti sáà bá wà ní ìkànnà ọlọ́run lọ́mọ ìdíkẹ́ ní bọ́n kájú tó dàkà wà ní ìkànnà ní ìwà ní àpapọ̀ kí lè wọ́n papọ̀ àìsí ọbẹ̀ yá kan ìyẹn ọlọ́run ọba ló fi kí wà jù ló fi wà lẹ́mí ìsáàmù ní káfí bíi nígbà tí ìṣù wapo kadoma tuna kama na chidai kama ni wari kama mukataka kama mmezi shimezi ingolo kuma abujo kawo mabibi ni wari ngoda sirawa apo tuoko akoni tosoi innaman wa innaman ummul akhlaq na bakh cheba soniki wọ́n rántí àwọn kan dáadáa tí a ń ṣe ní pé dáadáa kan dáadáa ti síwájú tí a ṣe ní wáárí ìwà ìyọ́jọ̀ wọn máa ṣẹ́kù ní títí ìwọ́n máa mọ̀ ìdàkàdà ìwà ìyọ́jọ̀ àwọn tí wọ́n ṣe èèyàn kọ́dúnmọ́ta káwọn ìwọ́n mú ṣáàpì ní ẹ̀ ọ́ láwọn pàtó fún wọn máa máa tàtí mákàárì mọ̀ ọ́hún wọ́n wá rí iṣẹ́ àwọn dáadáa wò ó kú wọ́n rántí wọn á tẹ̀yìn ẹ̀ dáa ó fẹ́ràn ọmọ nìkejì ọbẹ̀ tẹ̀lé ẹ̀kejì náà dáa òun àti máa ṣe wá sí dáadáa fún wa ní márùn àlọ́kàn wọ́n á ṣàkà ohun àwọn kẹ́sì ń bẹ láyé tó lè kó láyé wàhùn fi náà sí amúwa tó kò kú ní aláàárín àwọn èèyàn wọn mọ̀kẹ́ wà orí mi kankan kan wọ́pọ̀ ọ̀pá burúkú ni ìfẹ́ náà àfáà nípa ilé òun dáhàbá ti àláàpù dáhàbù iná máa ní kúmà múlẹ̀ àláàpù máa bá pé yá jù ọmọ èèyàn ọjọ́ méèyàn ìwà rí ọ máa ṣẹ́kù yóò sì máa ṣẹ́kù wọ́n sì máa rántí ẹ̀ dáadáa tí wà á rí yẹn náà báyìí fún ṣẹ́kù gbogbo wà tó wù bọ́ bá ti ń ṣẹ́kù jẹ́ rántí wọ́n máa rántí ẹ̀ sì dáadáa wọ́n máa dáadáa báyìí ni mo dáhàbá ti àláàpù mi dáhàbù tí wọ́n bá yẹn wà ìrántí wọ́n ti dọ́gbò ìrántí wọ́n ti dáadáa mọ́ àbúrò bá tó máa gbé wọn ṣé tó lè fún wọn àwọn ọmọlẹ́yà ní ìwà muhammad sọlọ́lọ́ wa tí a bá jù bá ọ̀rọ̀ gbùgbùgbù ọ̀rọ̀ tí ó kẹ́ ní ni torí òun là ń bá fẹ́ra láyè sí ta wà àwọn èèyàn sì rò pẹ̀ sí ni ìlú ìzámọ́ta rò pẹ̀ sí ni àṣẹ jù ẹlòmíì ṣe ọfẹ́ràn àpá ọfẹ́ràn ẹ̀rẹ́ ọfẹ́ràn ọlọ́pọ̀ ìsàrí ìfẹ́ náà fi kò ìsàrí ìlú ìfẹ́ tání ìlú ìfẹ́ ẹ̀ka ọ̀pọ̀ àwọn tí wọ́n kò ìsàrí arábìnrin mi wọ́n bí kílẹ̀ fún wa ẹ̀rọ náà ṣe pé ẹ gbọ́dọ̀ ó dàtàrí òun ẹ̀ gbọ́dọ̀ mú ní ìbílẹ̀ lọ́pọ̀ yìí ẹ máa sálámà sí mi sálámà ni ó máa bá mi ìtẹ̀ bá wa pẹ̀lú ìdìbò ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀ ṣe kínní wọ́n á lọ bí ẹ ara ṣe kínní kíra káàdì bá dàgbà ká kílẹ̀ àyè kí ojú bá dàgbà lọ́dún sàárẹ̀ ọwọ́ àwọn ìlú mi táwọn èèyàn pàápàápàápàápàá àwọn mi ò kó ìlú èdè wa ó lè rí èdè tó ní òsì tí a bá lọ dúpẹ́ sàárẹ̀ dàpọ̀ wọn gbàgbọ́ ìdàpọ̀ òun fẹ́ bímọ òun fẹ́ ṣe àtìlẹ́tọ̀ tó pọ̀ lórí ẹ̀ kọjá nígbà tá à ń sọ̀rọ̀ bí òkú ṣíṣe ìlú mi kọjá àlàyé ìlú tó gbàgbọ́ tí àwọn ọ̀ṣọ́ àníbi lọ́dọ̀ àti ọ̀ṣọ́ fa inú àhàdí tí àbí òwe rà gbà wáyé onídàtí já ló bínú takun tó bóra ẹ má ṣe ṣe lé yín sáré ìlú tẹ ó fẹ́ kó ká ẹ máa tó ń bẹ ẹ máa yẹn láti là ń bẹ gbogbo tẹ́lẹ̀ ìṣí ṣe kẹ́ni láìsí fìrùn ọ̀la tẹ́jà ní kọ́bùrú ẹ̀ ìyá ẹ má ṣèṣe ẹ má fẹ́ràn mi tọ́wájú wípé ẹ ṣẹ̀dú sàárẹ̀ mi lọ sọdọ́dún ibi tẹ́ ìlú kó lọ sẹ́ni tọ́ sẹ́ni kan bá lọ ẹ̀ẹ́dẹ̀ fún tirẹ̀ tó ẹjá lọ ká lọ fi sàárẹ̀ ara mọ́sáàṣì àdúgbò wọn kì í ṣọ̀sán là á máa ń di gáàdà gan lọ́ọ̀bẹ̀ á sì sàlámà sí ibi sàárẹ̀ ọ̀pá yìí bá a ti lè sàlámà sí àwọn òkú ìṣòro mí lẹ́kùnrẹ́rẹ́ ìyàpọ̀ ẹnu bẹ nípa obìnrin ìṣòro tó lè máa lọ tó lè máa lọ sí ìyára ibi ìfẹ́ láti lọ máa sálámà sí àwọn onímọ̀ ìṣọ́nà ìbí lórí ẹ̀ torí àwọn àdéhùn kan wá lórí ẹ̀ ṣé àdéhùn kan ṣe ká máa lọ kí wọ́n máa lọ má ní àlọ́wà ni àbí kí wọ́n máa lọ tọ́wádìí ẹ máa lọ fún ìnà àìkú fún àzìyára ti pẹ̀lú alága ìjọba ìṣẹ́ ẹ má ti zìyára bíi tẹ́ o ní ìṣẹ́ ẹ máa ṣe ìgbé ọjà tẹ́ ẹ máa rántí àyíkè àmà ìyẹn gbogbo wa kókó àtìlẹyìn àbí obìnrin àbí ìlú ti wá pé tọ́nà ọ̀dà ni àwọn tẹ́ ń lọ sí ìdẹ̀wò sàárẹ̀ ní àwọn obìnrin ṣé lọ sí wa àbí àbí ìdí àyíká ti parẹ́ tọ́nà sí ìdẹ̀wò sàárẹ̀ ọmọ ìyá rẹ̀ máa ní ìdí àwọn obìnrin lórí àwọn onímọ̀ ìyàpọ̀ ẹni sí i wọ́n mẹ́nu àjẹ́ ní ara obìnrin ọmọ lọ torí obìnrin ò ṣe é mú lọ́kàn àwọn àdìsí sì wá pa pé ọmọ lọ ọkàn ló sì wà bẹ́ẹ̀ wọ́n parẹ́ ó sì bẹ́ẹ̀ lọ sẹ́ni àdìsí tó wáyé pé wọ́n ń tún láyé tó má yà pé á mà ní ọkùnrin àtòbìnrin ló ní pẹ̀lú mọ́jàmú obìnrin ọmọ dèbẹ̀ kọ́ máa wá lọ tó máa sọ fún mẹ́ ọlọ́mọ àmọ́ ọ̀gbára ìdúró máa pariwo ọba máa tún ní nǹkan kan pẹ̀lú ọkàn ò ṣe é gbá mọ́tò nǹkan ẹnìkan láti lọ ó ní ẹ má sọ igbó tẹ ẹ má sọ bíi sàárẹ̀ níwà dọ́dún tẹ́tẹ́ fẹ́ràn ìgbà tẹ́lẹ̀ bí wà fún ìṣòro àti tọ́wá sọ fún abẹ́yẹ tọ́wá lẹ́tọ̀ fẹ́ni kọ́ńdà wa ìgbàgbọ́ òdodo tá a wá ló kú pa alákùn afẹ́ràn jùlọ ká lọ pé akéde ìbẹ̀rù sàárẹ̀ bá lọ ṣáájú abẹ́ bá kú rẹ̀ àníbi sọ lọ́gbà ọ̀ṣọ́ ní ọ̀ṣọ́lù àlẹ́yà ẹ máa ṣe àṣàlá tuntun ni ìmọ̀ ṣọlá takun ni tàbílógún ni àṣẹ fún ibi tẹ́ ẹ bá wà ṣọlá tuntun wà ní ẹ bá sálámà sí náà fún olùwáyà mi ibi tẹ́ ẹ bá sálámà sí ni sálámà ní ọba rẹ̀ ibi tẹ́ ẹ bá wà ó kò fi ẹ wà sálámà ní ọba rẹ̀ ibi náà ẹ má ṣe ìjọpọ̀ ẹ̀jú bá wà á máa ṣèjọba sàárẹ̀ ìlú
1: láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí mẹ́rin ìgbòdà sí pátá akínsáyà street off omilani road ìjẹsà airways sùúrù lórí lagos tàbí kí ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

àwọn ọjọ́ òṣìṣẹ́ ara wọn wọ́n níwà rí ìgbé ọmọ èèyàn wà lára wọn ẹjẹ́ láti lọ abubakar ọjọ́ lára mi kó tó di pé ó jẹ khalifa ọjọ́ lára mi ẹgbẹ́ ni wọ́n ti da ìṣẹ́ra wọn tó ogun wọn máa tura wọn sákèéṣì lẹ́nu tó bá di pé ó ti dábí lọ sẹ́nu tó bá di pé ó ti jẹ́ rọ́bà tó ti báyìí ó sì sọ wípé ó sì sàkóso náà sàlàyé rẹ̀ abubakar bó ti jẹ́ bó ti pàtàkì tó ó ní ó jẹ́ àròyé àkọ́kọ́ lẹ́yìn ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam tó tó di kó jẹ àròyé tó jẹ kó jẹ khalifa ìmọ̀ ń lọ sọ́dọ̀ àwọn ìlàgbára ìmọ̀ ń lọ sọ́dọ̀ àti ìlàgbára bóyá àwọn akẹ́kọ̀ọ́ wọn kú àwọn obìnrin akẹ́kọ̀ọ́ wọn kú kí wọ́n sì ní nǹkan ọ̀sìn ìmọ̀ lọ bá wọn kú wàrà wọn àtàwọn ọmọ ìlú kan yóò lọ bá wọn kú wàrà abubakar ọjọ́ lọ àná sọ́bálà káyọ̀dé kẹ́lẹ̀ tó lè jẹ́ wípé ìgbélú àwọn bá ń ṣètè àbọ̀gbọ́n àwọn tí à ń yẹ irú abubakar ọjọ́ lọ àná tó jẹ́ pé ànẹ́bùwà muhammad ṣọ́sọ́ àná ó ní kò tó fi sí láti wà lẹ́yìn náà abubakar ọmọ bá wọn fún wàrà lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ fún wàrà lọ́wọ́ fún wàrà wọn ìgbà tó wá di pé wọ́n búra fún un tó di àdúgbà nígbà tí wọ́n búra fún un pé èkó rẹ̀ tún ìpẹ́ tún lóòkè sí tó tún lọ́lá sí lámìlẹ̀ tàbí ìjẹ́ tó lámìlẹ̀ tàbí ìjẹ́ kò tí ó nìyí bó ti wà tẹ́lẹ̀ sẹ́mi àjàrí ẹ̀ka ọwọ́ agbọ́ tí ìpínlẹ̀ àwọn obìnrin ọmọdé lóbìnrin kan

0: μετά. Ο Αμποτζίο έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι έτσι ara wa katuma in fa fata kan wasi akla mi ji sai Abubakar wa sai ki bala la amri la ahbanha lakum la ahbanha lakum ni ki ona oba tun ni e ni o jura ki ki o ndo ma da tun ku la ni la ahbanha lakum o su ma ba yin ko wara do ni ku ku la ni oyi tun lo si wara bo tun lo ba won fun lo do ba won fun la ro ko wa si ori aga ara se to ti ba ni eni pa mi wa kawura wa o kawura wa o anabi wa musa sa sa la pe o ko si dile da ji ji mo si kata ka awon se n ba se jo mo do re ma je nkan mo jo ma je ni mo jeun enji oni yo joko pelu won awon opo abi omo oruka ojo marin ni ojo marin ni anbi sallallahu alaihi wasallam ki olohun gbogbo samawu subhanallazi asra bi 'abdihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu ibriyahu min ayati kọtù ìsìlá ẹyà kọ̀kọ́ tí a mọ̀ bù sámà bọ́ tọ́lọ̀ ń fẹ́ràn rẹ̀ tọ́lọ̀ ń kù wá sọ́dọ̀ rẹ̀ tí ìbìsí ọlọ́run tó ń dé bá lọ́tà lóru gbogbo àwọn ọlá tó ní àti gbogbo ìta fún yìí àti gbogbo òkú yìí síbẹ̀síbẹ̀ nìkan wá bá agbábáwò tó kàn wá báwò tọ́lọ̀ lọ́wọ́ àti ìwárí lárúbáwò òkú kan ó tún wá bá lọ́ba ọfẹ́ tọrọ nǹkan ní gbogbo bó ti ṣe o ànábì wa àlùkùbá àlùkùbá tó ní ẹ̀pá gbúrú tó jẹ́ pé àlùbá tí ó hàn lọ́rùn pé kí ó lé ó nípa níbi ọrùn lọ́kọ́ àbáàbà ọfẹ́ tọrọ nǹkan ní ẹkùn mẹ́rin nǹkan lásán ní ọ̀yẹ̀dìbò jẹ́sìbàtà ṣẹ̀dí ìbàtà akara bi sofa ti ati ti soro ba lo ba fun o pa kini ya ba ma lo la teyi bi ke kini ti la ni bi o bi han bi o me bayi o ti le ma bi on la lorun ti ye pa on pa la lorun ti ma ya kun la arabi ko ka hada bi kulli gillatin wa jafan ko ju be na yẹn náà gbọ́n tó ṣe tọ́sọ bá nàìjíríà tọ́lọ̀ lọ́sà lọ́ba sọ́pà nàìjíríà mọ́mọ́ sọ́sà pẹ̀lú gbogbo tí yóò sọ pé ìwọ̀ ẹ̀gbọ́n ni àti kákàkà ẹ̀ńtọ́ lọ́n pọ́ndé ẹ̀ńtọ́ ní ìdùnnú àwọn òṣìṣẹ́ oníyà muhammad wọ́n muhammad nìmáàlìláìláìdí àtà fún ra ní abọ́lọ̀ ló ṣe fọ́ fáwọn nàìjíríà lówó tọ́lọ̀ fọ́ ẹ̀ńtọ́ wa tọrọ kàṣẹ o tun fa ẹjọ tọrọ o tun fa kinye fàtàfàtà ilé rasulillah sallallahu alaihi wasallam sallama wadéhù amara lawu bi àtọrọ àwọn báwo ni o tún lè rí ìgbà yìí ọba rẹrìn ọba tó báwọn ò fi ẹkùn ní tí ọba bẹlẹ o ọba bẹ fún ọ sallallahu alaihi wasallam ẹtì alẹ àkọsẹ ni ọba fẹ wà nìyẹn náà sẹ́ni kẹsẹ̀ ni mú ọ kọ́ ọ̀rọ̀jì tó dùn fún mi kẹlẹ́lẹ́ yìí lọ́dọ̀ pé ìyá rẹ̀ ọ wà jí ọ wọ́n náà ọ wà máa bó sí ní dáa ní fa ọ fẹ́ tọrọ sẹ́ ọ tó fà látẹ̀yìn yá muhammad lórí ìlú mímọ ní ìdáìlẹ́dì àtà nǹkan ló ń fọ afẹ́ ìlẹ́dì ìdà tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ọwọ́ ló ń fọ́ a abọ́lọ ló ṣe fọ́ ìṣẹ́ ń pè ní dáadáa. oye kama katare bulu tisi esinre sallallahu alaihi wasallam iba to je maka awon to ye ku gbe sipi ko so yi pe olohun ni dajin lai lai e wo be sile ku maka e wo be je ya to won je won ati omo leyin ya de bi pe won je iwe ni o bi so je olo ban je ni iwe o bi je mo sa nu e iba to gba maka pada to wo maka because of fun to ku gbo won le ru bayi o ni ma ta du ni na ni fa ilu bi ko e na e so ka te ba ro ku ni si fun yi bayi o si ti mo la ba lu ni awon ara maka ni a ku ko ni ni o bi ra ti ni awon lo ma ri ni o omo ma ri ni o baba ri yan ri na ni ko la la mu bi ha mu am tu la pa o ni e ma lo mo yo nda fun yi mo ti ni le yo sa para solo no wa porque son por pa pa to to no na ni o si do ni bayi pa o se to no o ni wo ma lo se ni pa wa nko atai si le atai si ni ni wo mu wa wo ni ni wa e si e to ro run le se mu wa o ni ka ka ta wa a wa to atai si and one way at your stubborn. Kill and kill you. Kill your sub, kill your one in two stubborn, near one row. At the kill your one sabbath, you're a monkey. Why you stand up on my you're a wounded way in a rambling. Oh, yeah, and you want to see much area than that. I think you know about the lorry. Àwọn àyàtò kùránì yàtọ̀ pọ̀ àti àwọn àhàdísù nìgbàwí yàtọ̀ pọ̀ lọ́tọ̀ kà sí gbogbo àwọn onímọ̀ àwọn tí wọ́n ti fẹ́nu kò àwọn mùsùlùmí fẹ́nu kò sí ìrọ̀rùn ni gbogbo ìwọ tí wọ́n kankan kan ti ẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ sì débi yí pé ó lóun ò wọ mọ́tọ̀ mà ń fẹ́ máa rìn ni bẹ́ẹ̀ bá pààkì fún mi pé àbámadé kò dámadé o ìjẹ́ ká jẹun kò rárá lo ade pe o ti ni laniyan elomirin se lati ilu eko wa yi o si le kanu ese sese ni aisha odi allah anha o ni ma hujira rasulu baina shayaini ila akhtara aisarahuma ma lam yakun ithma wo fi kan meji de fani do muhammad sallallahu alaihi wasallam ipe ko se sa kan be en to ba ro do sa yo mu to ba se se be to ba se se nu ta do ni o ma gbera na bi sallallahu alaihi wasallam gbera kon ba wo o je un kon tun o sun o je na bila o ni yawo kon ba won yawo e loko o si n kirun o n se mi ibolo tiri tiɛ to wa gbɛ hanhanhanhan ibolo tiri tiɛ fuba ɛɛ to bi kiri to wa fa tɛsuba ti o fa fa ɛ asepa ha o wa fa nwa tɔzan bɛ nwa tɔzan bɛ nbɔ tiri tanrɔ tankɔ talofiti ɛjɔ o gba wọn kaba yɛ kiri kada si yɛ ti to jɛto tɔ taba padà síbẹ̀ ìtọ́jẹ́ tòótọ́ ìrọ̀rùn ó dè bá wa ń bẹ̀ ẹ̀hún gbogbo ẹ̀ láti fàyà balẹ̀ àdúrà jẹ́ ni kò ṣe lórí òun ọ̀gbọ̀n lásìkò ṣé ìbẹ̀ náà àǹfààní ara ẹni wọ́n ti kọ́ ní gbogbo ọ̀pọ̀ tó ṣe mo lè ti rí ọmọ tẹ́sẹ̀ ọ́ lẹ́yìn kan máa ṣe kí ni ọmọ fẹ́ aláàlá mo ti rí o yí aláàlá tó pariwo pariwo ọ́ làlá kálá torí pé kò lè rọrùn kẹjú ògbóná kọ mọ́rin bí kúrì lójú orin tó bá ti rí kúrì àwọn jẹ́ parọ́ tó jẹ lórí pé tó ṣe òun ládẹ́ òtún bẹ̀tẹ̀ ni a jẹ́ parọ́ tó jẹ òtún máa sọ fún ọ yí pé ìntò orí nǹkan wọ́n lè sọ yí pé mọ̀lẹ́ká kan lórí àjẹ́ lórí o mọ̀lẹ́ká wípé ọ wà tó ṣe òtí ìdè kò ní òtí wà sọlá òtí ìdè bíkọ́ ń lọ wọn àbáyé ẹ̀jẹ̀ tápáwátá ẹlòmíì ṣeéṣeeṣe orí ẹ̀ dáàbò láti lẹ̀
1: السلام عليكم ورحمة ìlẹ̀-ayú wa bára tẹ́ àsìkò láti àsìkò ikú gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin aníkàṣe ìrántí fún yín ni lórí wà kí n súnmọ́tọ́ láti rúrò ó dàmọ̀ kí àgbékalẹ̀ rẹ̀ tó bá ti gbogbo ọjọ́ friday saturday àtọjọ sunday ẹ máa tẹ́tí lóko fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí iléeṣẹ́ bond fm 92.9 lọ́jọ́ friday saturday àtọjọ sunday aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa gbélé afẹ́fẹ́ bond fm 92.9 bákan náà lórí lagos television lọ́jọ́ saturday aago mẹ́fà àbọ̀ òwúrọ̀
0: bí a sì máa márùn ọmọdé fún ṣẹṣẹ ní tábàlù ọmọ àlùkò àǹtì ìyẹ máa ń yí àṣà ètùbọ sọ fún mi ọmọ àti ṣe wá sí bí bá wọn kí látanu àná ọmọ rẹ ní wọn gbọ nípò bẹẹ ẹgbẹ mi kí ìfẹ àkọọdẹ káàdì dàgbù fásáyà tí màá ń bá ọmọ káàdì òbí ẹsítáàjì òun níbẹrẹ rẹ ọpọ àwòrán ọlọpàá nírọ olóò ní iṣẹ́ ń fi ṣe ẹ̀yẹ́ ìrò rẹ̀ ń bọ̀ àti bá wọn ọlọ́nsọlọ ọlọ́wọ́ abẹ́rẹ́ nígbàtí wọ́n sọ ọwọ́ ń sọ ọdún àti dájú kí láàáyá àtàlà àtàrò ohun ìní ọwọ́ ń rọ̀ lọ́kàn nítorí ọmọ mi kiri kàkàkà nígbà tí ó ń kúrò sí ìṣúná ọjọ́ òfin fún ọlọ́run tó ti sọ ọ́há lórí máa ń dàyìnà àlóríkalẹ̀ fọ ánàdìtàṣkọ mi sọ quran kalẹ̀ fún ọ pé kọ́ máa fi ṣe wàhálà ọmọ ọ̀rọ̀ mi sọ kalẹ̀ fún ọ pé kọ́ máa kẹsẹ̀ nígbà tó ti fẹ́ ẹsẹ̀ rẹ̀ wú nígbà yẹn nàdúrà kí n ṣe kínní tí ó sùn nítorí ìtọ́sọ́nà àwọn èèyàn rẹ̀ ọlọ́dún ọ̀hà máa àǹdáná alẹ́ ìkalẹ̀ fún ánàlẹ́ tàṣkọ́ nígbà lọ́wọ́lẹ́ yẹ ìdá tàṣkìrọ̀ tàà èyí tí mo sọ fún mi ọmọ àti ìṣe wá sí fáwọn ìjọ pààyọ ọlọ́run kí lọ́ọ́ fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ ó mọ̀ mú sí kí lọ́ọ́ fẹ́ para ẹ sí ìlúwìlú àṣẹ ìlú wọn ràn wá o kò sí inú ẹ̀ sí o wọ́n tó pé àṣẹ ìjùlẹ̀ sí màá ọmọ àrùn ọmọ tó pọ̀ ṣẹṣẹ ní tábàlù ọ̀hún àlùkò àǹtí ní prọfẹ̀ àjì àyà 78 ọlọ́run sọ fún abẹ́yìn pé abẹ́mú ọ̀hán àbí tí a fi mọ̀yìn pé ìrọ̀rùn lẹ́sìn fún ọjọ́ bí kámú kíkà kan ọlọ́ọ̀ni ọ̀mọ̀ ajá ara lè yẹ fún kí bí ní mi ní ara yìí ọlọ́ gbogbo tí ó kó yọnu bá nínú ẹ̀sìn káàdì ọlọ́ọ̀ni ò fi nínú ẹ̀sìn káyọ̀ pé ìsìláàmù ni kò sí bẹ́ẹ̀ tọ́ba ti rí pé nǹkan kan òun ṣe wàhálà pẹ̀lú náà ti ní rásà rẹ pé ọ̀fẹ́ rò ń sùn tàbí òun ní pọ́blẹ́mù ẹ̀jẹ̀ rẹ máa gbóná gbàyè pé ẹsẹ̀ rẹ ti tàṣẹ kò ní ẹsẹ̀ tọ́ ikú ìsáàmù o gbogbo òun tó bá tó gbẹ́jẹ̀ rẹ ń gbóná ọ̀fún ni nàdúrà tọ́ba ti dágbára àti sọ àdínkù táwọn mú sọ fáwọn ọmọlẹ́yìn ìkánná ọmọlẹ́yìn ẹ̀ wọn náà ka gbogbo àǹtà lọ́jọ́ kan náírà kan síbẹ̀ máa pàpà ní ìlú ìgbàlá ìlú ọ̀tà wọn lòun gbá wẹ owó ìṣe tó kún síbẹ̀ mà wọn lòun pépà ẹ̀hàn ọyàn lábìlà lórí ẹ̀ ní káàkiri àìní ti ṣe ní kí náà ṣe kókò àwọn kódà ọsọ yìí pé ká fún ọgbọ kánàbí kúlọ fún gbàtọ kọ dàgbà tán tí ò ṣeé ṣe má tó ju wàhálà sí lọrùn ọlọ́ni owó òfin tó nira sínú ẹ̀sìn fún yín nígbà tàbí kò ní bọ̀rọ̀ yín ojú ọ̀nà bàbá yín kí ṣe bọ̀rọ̀ yín ní islam wàsáàpù máa kò ní mùsùlùmí òun lọ́sọ yín mùsùlùmí tábàlù wọnú prọfẹ̀t bakora àyà 185 nígbà tó lọ́run sọ ibi abẹ́gbàwẹ̀ ẹ̀dọ́bájà ìrìn àjò àjẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run nìyí rírú lọ ubi omi yìí sún ìrọ̀rùn lọ́fẹ́ fún yín wọ́n lá yìí ní ìdílé tó ń lọ ṣe òun ọ̀fẹ́ nira fún inú ẹ̀sìn nínú sùrọ́tù nìsa àyà 38 ọlọ́ni ìrírù lọ́hùn àyínlúkà fífa àrùn ohun mo fẹ́ ṣẹ̀dẹ̀ fún yín ni ìtọ́kọ̀ mo bá yé dẹ́kù mo fẹ́ fi ṣẹ̀dẹ̀ fún yín wọ́n kú ní kọ́lé ìrìn ìrìn ìsàánú dọ̀rìn ìfà. Orí ọlọ́run dá wọ́n dá àwọn ọmọ èèyàn lẹ́ńtọ́ le ara wo le be wa la po ju olodun se esi lesin rorun eni kara wo ni to ni koja la nbe ni shuro tu bakora na aya tu wa ni ti si ni pari e olodun da yu ka di ku go na san ida ku sa ha ni ti e mi ko e mi o na gbara o bi ko lorun ni ko lagbara lu mo gbe ko yin lorun yes yare ni won ba ni ba mu n to lohun atana je nfe to lohun ba wa ni san da ba to lohun so lo de pa ni so ti mai da aya ke pa to lohun so ni pa ba ti san bala lohun so ti do lohun wa ti pari e to do man ji du bo ni ya ji ala ni ko min haraj in fe to ni ra fo yin ti ma fe ala ti
2: Es
0: sora te ma so pe sabe se ta te fe si de sale kini sale ko wa ni ku ya ti o ni ojo wo ni ba won ti an si si waju ti si ni ti si o ba na bi ti se ata won maleye ya ni ti ona me lo ni jera da mu ku jera si be ti na me ta akoko en siru ma'rifati shari'a والعلم بها وسهولة إدراك أحكامها ومرامها أقوى سجادة أدوما أرى أدوما لا تتعلم فبي بقول ميسي تبادي إذا أجب مبولو ما كثيرا مبولي كثيرا أو أفا وانو ما كثيرا أسما سفا أسما مو أما لو بل إبولو سمو نقراني إبولو سمو نحديث سوا وكثيرا حديث Allah se tosoni opari ni wa si Islam ro on ga daro lati ma ni mata ba pe mani pa Islam ko pada ti bu won lo si le te u a ti ba ti do la se ko won so fun wa ti ba yi to pa a ti dikini a ti ba kana ni a na ma du a wa na ma se te ni a ma ko no Islam ni se jo le be ba ja ni ti se le ku Taisiru dan lati man pa Islam sharia to lon okoko akoko now mina ni wayi adusiri ni gbogbo awon adajo sharia gbogbo biji Islam si ta pa si gbogbo wa na ja to dani akoko elekeji inu awon akosi ipe ti irorun to pe si ni sharia ona ni pe gbogbo ti a ni a se ni ese dada odunsi to ba ti ko wa o wa so kaka fun mi ite pe ngba ti a ti ko wa ti ti ba na bi ti se ni sallallahu alaihi wasallam ata o male ye ti se ta se ta la ri ni rambe ni la ti mo pa islam ni mo pa islam oro ni ti ta mo wa ti ko wa ni ti ta se ta ti se na oba o na bi je gani no ni wala mu ti ko si ti ti ta mo wa ti so ron ni ele ti ta ni pe a se ti seri a wa pa la se to ni ka ma si seri a wa pa wa la se a se ron ni ron mo ra wa ron pelu mi na o ni ki a mu esi ron pa ra wa mo mu esi ta ka ka oko la se lẹ́yìn náà ni pé májèké ṣe olè fúta ní pẹ́lòmíì náà tí bá ń wọ ọkọ ṣe tàbí tí bá ń tẹ̀lé ọ lọ́nà wo ẹjẹ́ ká mú ẹ̀rí bí ẹwà ọ gbọ́dọ̀ mẹ́sí lè fún ẹ o sì gbọ́dọ̀ mú ní pẹ́lòmíì jẹ́ kọ́rọ̀ ìṣàlá nínú ìdálẹ́kọ̀ọ́ wa àti ìparí ìdúgbò ìṣàlá nínú ìdálẹ́kọ̀ọ́ tí ń bọ̀ lábúrò aládàáfàrẹ́ ìṣàlá من جهة سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته
2: يا إمام السلام عليكم ورحمة الله وبركاته أتي أحسن تدوك ومسلم المطلعات المتنة أمك أحسن وتفهمني لنواك اسم ثلاث يدور ودمك يا جكالوري تفادي بيك دوت وفايدي Saturday, Saturday, Sunday, Emma Tetmoko, Wawon, Daniel Kowa, Lodi Mose, Bon FM, 92.9, Lodi Friday, Saturday, Saturday, Sunday, Alko Nesha, Kiki Di Alko Newa, Ano, Wawon, Daniel Kona, Yoma Goya Tete, Bon FM, 92.9, Bakana, Lodi Negos Television, Lodi Saturday, Alko Nefa, Abo, Uro, Yago Mege, Emma Wawon, lọ́jọ́ sunday láàgọ́ mẹ́fà òwúrọ̀
3: gbà nínú ẹ̀sìn ẹ má gbàgbé pé ẹni wo dọ́kítọ̀ọ̀sọ ìdílé ìgbélálà aláṣọ ní orí móhùnmáwòrán lagos television ní òwúrọ̀.
4: Ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma

0: àbí kí n tó wọ́n tó wà ìpínlẹ̀ àdìsó balẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wà kí là ń pè ní àdìsí gbọ́mọdé ló bá dàpọ̀ mọ́ títì àwọn ọ̀nà àbẹ̀rẹ̀ sí i bí kí n ṣòkòtò ọláwọyọ lágídé àti òkúta òkòtò adìẹrọ́bà adìẹrọ́bẹ̀ àlàyé jẹ́jẹ́ tó bá lọ papọ̀ mọ́ra wọn á sì rí gbogbo wọn bá ti rò pé tó dá dáa tó ìgbà náà lọ́jọ́ tó yóò wà nígbà tí ètò yìí tó yí padà ọ̀gbìn adébíyì ojúlójú ọmọ rájúlọ́ra látàtà rẹ̀ ọ̀rẹ́dúnà ọmọ ìwé lẹ́kọ̀ọ́ ní ìlú ẹ̀kọ́ tóbi ìrókòrò ìsábà ní ìlú ìbàdàn tí ó jìnà sí ti ọmọ tí ó jìnà sí tó ńlá gbogbo ẹ̀sìn ta àtúnlé àjíwédúwé ẹ̀lẹ́ òmọ́lé wa àjíwédúwé ẹ̀lẹ́ òmọ́lé wa òkú òyí ẹ̀sà ní pàdé àjíwédúwé ẹ̀lẹ́ òmọ́lé wa òkú òyí ẹ̀sà ní pàdé àjíwédúwé ẹ̀lẹ́ òmọ́lé wa kí ló fún orí tó fún ọmí ìwádàn tó fún ọmí níwàdàn tó sọ ni ẹran tó lẹ jẹ lánàá ẹran títí ni tó la igbó kò kókò sí àmì àlùmọ́ kókò sí àmì kókò sí àmì ọ̀la ìtàrẹ kókò sí àmì ọ̀la ìtàrẹ ìdílé kókò sí àmì bó bá púpọ̀ nǹkan lọ́wọ́ wa káfí sí ọmọ ìbàdàn ìbàdàn ìbàdàn ọwọ́ ìbàdàn ọ̀jẹ́ bá ń kókòjú tẹ́bá tó gbọ́ alálẹ̀ ìlà tí ó dàtí sí àti àkéèkì ẹnìkan ti gbogbo òṣùpá látijọ́ tí bàbá ti ìdí ìwà arúgbó rẹ̀ dé ọ̀pá rọrí ẹ̀mọ̀ tí adébíyí tẹ̀gbọ́n gba ẹgbẹ́ yóò ti tayọ ọbẹ̀ tọwọ́ pa àbáyọ oṣù rà ẹ̀fọ́ àjùlọ ọ̀gá àgbà fún oṣù ọdún mẹ́rin rà tí àwọn ọmọ mẹ́ta ń bẹ níkàwọ́ wọn ètò ìrẹ̀jà ìdí pọ́ńdé ẹsẹ̀ mẹ́rin tuntun tẹ̀ fún ọtún ọgbà lẹ́sẹ̀ ìdí méjì ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ ìbáfẹ́ náà ní àgbẹ̀rẹ̀ ìdúró lọ́pọ̀ ọ̀pọ̀ ìdúró ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìmọ̀ra àyíká nígbà fún lọ́pọ̀lọpọ̀ àti àwọn ọ̀rọ̀ ìgbà tó wá ilé iṣẹ́ yìí lábúrò tó bá fún orí oríṣi tẹ̀rẹ̀ lẹ́yìn ìpínlẹ̀ rẹ̀ tó bí ìṣẹ̀ ìdúró ìdúró ìdájọ́ ní ọ̀rọ̀ ìgbàgbọ́ nígbòlá ń lọ lálẹ́ yìí ájìrì ọpọlọ wo torí pé ọlọ́gbọ́n ayékàkọta kókó ní títí àtọmọta kò mọ iye tẹ́lẹ̀ àyìnbá kákò rè débi ilẹ̀ tó kolo àwọn ọ̀rẹ́ mẹ́rin ló jẹ́ pé wọ́n ń jà tágbà náà láàrin ara rẹ̀ ó sì láì fàgbà fẹ́nìkan kò jẹ́ káyé owó jù balibá tó méjì láàrin ọ̀dọ̀ ìjọ lọ ni apapọ̀ sórí àti asọ̀kòwò asọ̀kòwò mọ́ra àti máa ní ọ̀rẹ́ ní lẹ́kọ́ àti sáájú ohun ọgbá ọmọ ìlẹ̀ ń jà tágbà ni ọ̀tá wá lágbà ní ọmọ ẹ̀rọ rẹ̀ òdìbẹ̀ lọ zero seven zero six three one six one nine one two apapọ̀ sórí lọ́wọ́ sọ fún asọ̀kòwò mọ́ra wípé òun ti ọjọ́ rẹ̀ asọ̀kòwò mọ́ra náà ló wọ̀ dàbí máa ní ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ máa ní ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ láàrin àgbógbó yẹn máa ń kọjá yìí o àtàgbé wọgbá wá dá wọn lóhùn pé òun ti ọjọ́ ìmọ̀ràn rẹ̀ ẹja gbàgbọ́ wọn ní zero eight one six three one three nine two two ètò ẹ̀ lójú òkú tí wọ́n ti tẹ̀lé láàbò tàbí ká lójú òkú zero seven zero six three one six one nine one six agbàdàn ìwọlé lálẹ́ ìtòwó orúkọ ìpínlẹ̀ àdìyẹ mọ́jà agbájú àfọmọ náà wáyé mọ́ tẹnu mọ́ ìdílé kìíní tó ní hálẹ́dẹ̀ tó ní adókòlé pàdé lágbo ilé ìjọba olóògùn kìndọ̀ tó dẹ́pọ̀ àwáyé táwọn gbogbo àwọn ètò wa táwọn gbogbo gbòógbò fẹ́ẹ́ta kẹ́kọ̀ọ́ ọ̀gbọ̀dọ̀ kọjá lójúdọ̀ba fọmọ sí ọba atlantic jẹ́ buddha rẹ̀ aṣojú mọ́ bọ̀ ọba adéyẹ àwọn olórúkọ ní olórí àti ojúṣe àjọta tó yẹ gbàgbé retí ìpòwé ìyáàlá ó tọ́jọ́ pọ̀ náà ní ọta wáì ní apọ́pọ̀ wọn ní ojúlówó bá ṣẹlẹ̀ lágbélé ọmọ kan kò sẹ́nìkan jẹ nìkan lọ ní lagos airlines ni ìpele ọdún mẹ́ta ní ìlú ìṣòṣe oṣù mẹ́ta òkú ọlọ́mọ àti òṣèṣẹ́ wọ́n ti pẹ́lú ẹtí aráàyè kan sí ìmọ̀ ẹ̀rẹ́ pé wọ́n tóbi tó tẹ̀síbi àti kájọ òkú bàbá wa ìlú òde àlàhà lórílẹ̀-èdè ọlásùbọ̀dé àtẹ̀jú àti lánàá òde ní àwòrán ìpínlẹ̀ ogun kòmáàdì lágbà wọlé ọ̀pọ̀ wọn ṣe ìnáwó àádùn lọ́pọ̀lọ́ mo fẹ́ gbàgbé oko ọ̀run wọ́n ti tẹ́lẹ̀ lọ́wọ́ báálẹ̀ ọkọ̀ nílùú òkèèrè lórí pàṣẹ bàbá tó dé ada àtìládé gan àti àbíwọn náà ti tẹ́lẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n tẹ̀lé báálẹ̀ wà láìpẹ́ ṣe ìwà ilé iṣẹ́ yìí ìwé ọ̀dọ̀ àbùrọ̀dẹ àkọsílẹ̀ ọmọ ẹlẹ́pàá lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀rẹ́ lẹ́yìn tó ń jà sí àgbà láàrin ara wọn ní ìṣòro àkọ́kọ̀ pé ọ̀dà bí aṣọ ọkọ̀ òmọ́ra olóòdà bí máàmí ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ láàrin ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ láàrin olóòdà bí sáájú ọgbà ọ̀gbọ́n bí ojú ọ̀gbà wà bá bí ọ̀gbà ṣe ilé ọkọ̀ mo fi rí ẹ̀kọ́ ọ̀gbà mi òun ya wà lọ́wọ́ wá ń ṣá ẹ̀
1: látọjọ dé táwọn ẹlẹ́kọ̀ọ́ kó bá sì ti dé báyìí ọdún mọ̀mọ́ ẹ lọ́wọ́ ni mo ní ìdáná jẹ́ ti ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀kí ti ẹ̀kiri lọ mo bá wọ síbítù adéọyọ bọ́lú nípa ń bọ́ ẹ̀kọ́ ó bá dókítà sí fún jáde àtàwọn lọ́ọ̀sì ni àtàwọn lọ́ọ̀sì ni yẹ o 08169139968 náà ni ojú òkúta fi tẹ̀ wá làgọ̀ lórí ìtura ìtọ́jú àdì tó fúta lẹ́yìn torí pé life and direct náà ni alájà akim amsat ọba mẹkúnnú production oníkálàsì kò yí káwọn fi kí olóyè pàtàkì olóyè abilékọ alahajà mobọlá agbọ mọbi wọn tẹ kó fún ẹjẹ yẹyí ogbe ọfìjàyè titun kọlọ ọba jẹ kí ọjọ kọ lábẹ ọba nafiu adéyẹmí ọtúnládé wàn oníjàyè tìlú ìjàyè nílùú abẹ́òkúta oníkàkín lọ́pọ̀lọpọ̀ ọdún kò ní agbára ọba pé tí ń wọlé o ìmá ìbínú 07063161916 ọjọ́ sátidé lọ́bọ́ sí o ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 náà ni yóò wáyé ní oníjàyè palace ìjàyè titun alámọ̀lá barak àmàlà tó jáde ń bí báyọ̀ lámọ̀lá barak road náà lọ́jọ́ pé wà ní abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun aago mẹ́wàá àárọ̀ náà lọ́jọ́ pé ètò yọ bẹ̀rẹ̀ kọlọ́ bá jẹ́ kí ọjọ́ oko white and purple pẹ̀lú fìlà náà ni aláàjì abbas akande obìṣẹ́lẹ̀ lọ́jọ́ pé olùgbèsìn wọn níbàdíjọ́ náà 07063161916 lójú òpó torí máa kọjá lọ sọ́dọ̀ bàbá òkè òbí mo sì ń retí pé ṣùgbọ́n máa mú pé náà ní abẹ́nú káyọ̀jú àmẹ́rẹ́ ẹni tí wọ́n ń jà sí àgbà láàrin ara wọn 07063161916 náà lójú òpó tàbí kẹ́ẹ̀pẹ́ lórí wàsáàpù mìíràn 08169139968 náà ní ojú òpó blessing àlùkò olúwàjà náà ní àwúrẹ́ òwò kágbọ́n nǹkan tí wàá sọ́lá ọ̀dọ́ ọmọ tọmọ
2: àríkẹ́ríkẹ́ ẹni ló dé tó rojú kókó báyìí.
3: ojú ló ṣùrí tí àwọn tí màá bọ́ jẹ́.
2: Èmi ni mo ṣe.
3: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni tí ò lè sọ kìdílẹ̀ ká tó wọ̀ gùn fún. yóò pé iṣẹ́ kìdí ló ń kó lásìdí eré lánàá. bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀yẹ̀ ò ní tì tọ́ sàdé dájú ọ̀nà. yóò ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yọ.
2: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: ṣé èmi ni màá sọ fún yín pé kẹlẹ mójú tó ara yín. bàdá
2: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lógún jẹ ọ̀pẹ́ yìí tó ń rori gorogo ara títa jẹ ara títa ara yíyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ ó máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń bu iṣo bàbá òkè o lélẹ́gbò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dáni gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deepa Life Church Jákàndé Gate Egbe Road Ìsọ̀lọ̀ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ́ 08094471143 08094471143 bàbá òkè o elégbò gidi bẹ̀ẹ́dẹ́rẹ̀ bẹ̀ẹ́.
4: eku dede woyi ni gbogbo ibi ti owoja ileise radio te tin gbo wa ide yoruba ni igba to tun gba bayi ohun lo nso ba gbon mi gbon mi koko to tun koko ohun lo nje bale lodo ta bari ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbon tarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
5: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baboke o ona lo nki wa pe ni alafi Olorun oba koni fi gbogbo asile
4: e ja asami witi witi eh baboke o a ma tun ri yin
5: e seun atokun be na la bi ni bo se je pe bile ba ti nsu be na ne le mo o na lo fa te fi tun ri baboke o la ko ton nipa ilera ara wa ndori pe mo ipe nipa ilera eda o je baboke o logun pupo e si mo baboke o lori pe baboke o kin se amolumola o lori nkan yo kan soso o na ne sara
4: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nkan to ma nfa ipenija isara
5: e seun atokun la kayin o ni daru
4: ase
5: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun tan pe ni arun gbajumo ri tan pe ni atosi a ma sakoba fun isan inu ara elekeji o ni keni to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan inu ara eleketa oni ka ma se yo bi e meji bi e meta kile to mo abika yo ti wa ko te mo jade dada ku mo jade sere sere a ma sakoba fun isanu ara o nta sabapade re latara ilegbonse gbogbo awon nkan won yi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje oribi lo dada to ba ji ti ko ba isan ara o ni se dada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara ne kana lo lori aise isara yi to ba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wora e dada to je pe laarin seju kan si meji ara re o ti wale abi wo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi wo to ti e je pe ni ara ti o ti e ni gbera dada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa inija nipa isara ti ma fa idakole fun omokunrin dide le ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baboke o wa bayi ero banisoro to le pe baboke o si 08094471143 le kan si 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ele monito ba wa baba boke o iwo ge o mo ipe ni Olorun be leyin baboke o awo mo nkan meje o du isan ara ti mo fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju se dede lodo aya re lori isan ara ti baboke o nsoro nipa yi nkan to ti sele se mi gan funra mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo baba oke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe ah Olorun be leyin baba oke o pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo Olorun ti enu ni soro si ero banisoro baba oke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022 61 3442.
4: Nlẹ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà. Ohun tí ò bá tí ṣe ni rí kí àwòsàn. A ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Nlẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyì ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyì náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òyì nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn. Ojora arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
5: Ẹ ṣeun atọ́kùn. Ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jájí pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀. Ojora ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀. Tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
4: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
5: Ẹ ṣeun atọ́kùn. Bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé iṣan ni wáyà nínú ara. Nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó máa lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́. Ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀.

sẹ́gbẹ́. Àrí ìró àlàá.

0: Ibúgbàrè ká máa ní gúlégúlé pẹ̀lú ìtàkùnkùn ògbò náà jáde ti dáàlì. Ọlọ́gbẹ̀lẹ̀ 8762-7575. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró ilé ọ̀tí ni ọkùnrin ti ń dọ́kùnrin ba ìṣàn ọwọ́ títí ẹsẹ̀ tuntun ta ìta ilé ààyè. Ìjẹ́ kí apákọ̀ ẹsẹ̀ tó rẹ́dí ọ̀tá rẹ̀ ìlànà ni kì í jẹ́ kí ìṣàn ó gbàgbé ní àtẹ́gbẹ̀ sí lọ́kọ́
1: wọn. Lábẹ́júkọ̀ gbígbẹ́ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kòtù.
0: Ẹgbẹ̀rẹ̀ 6272-9575. Láti àwọn ṣe pàtàkì tó lọ gbogbo ẹbí rẹ̀ pátápátá. Ẹbí mẹ́rin àkàrà ni èmi ẹ̀rù wọ́n náà tó rẹ̀ lọ. Fábí òkú àti ọ̀gá ọlọ́gbọ̀n ọ̀tún. Mo ní àlejò kan ní agbára ìdílé orí ìyọ́lá ni orí. Lọ́n bẹ pẹ̀lú mi ní agbára ní ìdílé tó tó ń fi wọ́n lè dín ọ̀rọ̀ orí òkè. Orúkọ ìṣòro ni orí ìdílé ẹ̀ẹ́dọ́gbọ̀rọ̀ tẹ pẹ̀lú ní ìdílé mántì ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
2: Lẹ́yìn ìdáńgá ìṣòro rẹ̀. Lẹ́mi ìwọ́lẹ̀ ìgbà
0: àti ìgbára bá ń tàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìpínlẹ̀ tó ga ń tán dáadáa ó lè nípa ewu àti ètò fáwọn iṣẹ́ ọmọ ará ilé rẹ̀. Mo jẹ́ pé kí àwọn tó ní ẹ̀sẹ̀ kan sí mi ọmọ fi ìwọ́ àti ọkọ̀ sí wọn nínú iṣẹ́ ọmọ fún ìtàn máa fi tẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tó ń bọ̀kẹ̀ yìí ẹni ọlọ́kàn ti gbọ̀ngàn bàbá ológun mi tó jáde ìgbà ẹ̀sẹ̀ wa níta.
1: Mo fi gbogbo etí tó ń bọ́ mi nílé. Ọlọ́run kò ní bà láfíà lára wa. Orúkọ èmi fẹ́ ìgbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ológbèrè tó mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: Ọdún tó mo rí ìwé tí a ti lọ nípa ìlú àti ìfọ́nrálé nǹkan ọ̀ṣun ìbílẹ̀.
1: Bàbá táàbá ní fífún 25 years ní rè.
0: Ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú iṣẹ́ ìròyìn àti ìlú.
0: Bàbá ológbèrè ní kù ẹ máa ń sọ fún mi pé àwọn ìwé sì lọ rí. Bóyá ẹ̀sùn wa yí padà àti ìṣùgbà bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ní ẹnu kan dáadáa. Ẹ̀gbá ilé ẹjú kan ẹjú lè tó fún ẹjú lọ gba ọ̀tọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà lè tàn?
1: Ẹsẹ̀ atọ́kùn ni ò tí ì yí padà ni ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin àbúgbọ̀n.
0: Nípa iṣan ara yìí sà kí ló ń fa ìgbọ̀nà ọ̀gbọ̀gbọ̀gbọ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan tó ṣiṣẹ́ lára ó foríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni tí èèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni ẹ̀kejì tí èèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ̀kú tún fara pẹ́ ní fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sára. Ó ṣeéṣe kí wọ́n ní kò ní gbà nípa àìsàn ara.
0: Àbájọ́ bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sára.
0: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara ilé àbí oṣù bẹ́ẹ̀ tó ń dùn náà?
1: Bí iṣan ara ṣe ń bẹ ọkùnrin láàmú, bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: Bàbá ológbèrè ní ọba mi fi fẹ́lẹ́fẹ́lẹ́ tí a ń pè ní iṣu ara ìjọta.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó rẹ̀ bá ti dúró dáadáa, ilé ìwé dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí oṣù ara yìí báwo ni wọ́n ti lè mọ̀ pé kí wọ́n ti mú ìdókòwò lọ́gbọ̀n.
1: Ẹsẹ̀ atọ́kùn ni wọ́n tí ò gbọ́ mi nínú yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tí o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní orí ẹ. Ni wọ́n tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìta ẹsẹ̀ rẹ ń kú tàìta.
0: Ọlọ́mọ ọgbọ́n máa
1: bẹ́ẹ̀ ni. Àbí ìwọ tó jẹ́ pé tí o bá ti ẹnu òkú lọ́kàn sí kejì á ti máa rẹ̀ á ti máa ní gbúgbúgbú. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ògbògbò
0: Ṣé àwọn tó bá rìn tó ń bọ́ mú lọ́wọ́ ìdúbà ẹ̀ tó ń bẹ̀rẹ̀ àbí tó ń bẹ̀rẹ̀ tó ń ba gbèrègbèrègbè tó kẹ́kẹ́ tó ń fi ìṣàlẹ̀ ìlú ṣe ń
1: bẹ̀rẹ̀ sí àtọ́kùn ìṣàn ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyí.
0: Tó bá ti wá nígbà ìṣà tó wọ́n ti ń tọ́jú àwọn ìṣẹ̀lẹ̀ ìlú àgbà kí ló tí wọ́n ṣe pé
1: wọ́n tó bá ti ń rú àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ bọ́nà gbogbo sí bàbá ológun ni agbọ̀sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé inú iṣẹ́ tó wà lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wà ṣe àyẹ̀wò fún lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ ká fi mọ kí ní ṣe ní gan ìgbàwó ni kí lóòrùn ti bẹ̀rẹ̀ kí ìgbólódé dé ká tó mọ ògùn táwà ti ṣe òwòsàn fún
0: yín. Ìdáhùn yìí bẹ́ẹ̀ àwọn tó máa ń tọ́nà sí ń pé àwọn ìlú olóṣèlú yà máa lágbé ẹgbẹ́ a máa ní ara mọ̀ ní orí wá orí oṣù tí ní ilé náà ló ṣe pẹ̀lú iṣu ara
1: bẹ́ẹ̀ orí ló ṣe pẹ̀lú ìsàn ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ inú kan wà tá bàbá máa ń pè ní ọfà ṣẹ̀dí ọfà kan wà tá ń pè ní ọfà ṣàkàtú bí ọfà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ẹba omi ara ìsàn ara ẹ̀jẹ̀ ara ìgbogbo ara jẹ́ tó tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣe é ṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ fún nífúnú káàkiri ara ẹni àbí àwọn kan wà wá láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwọ àwọn ti lọ sí kòkò bàbá sàásùn ó ṣe é ṣe kó má bẹ sa ara ni kó jẹ́ ọfà ara ọlọ́run ní kí àṣà tí ò gbógun kò ní fi jẹ wá mọ́lẹ̀ kò sí tí ń ṣe látọ́kù tí ò ní ló sàn nítorí mi kó gbé wa pàdé aláwo rẹ nínú àmọ́ téèyàn bá gbé ọbẹ̀ bàbá yọlé gbè mí pẹ̀lú òní ọlọ́ọ̀ba tó dá ilé àti egbò lóòrè ló sàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n a fi tọlọ́run síwájú ọlọ́run lẹ́ ń fún wa sí.
0: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀gbọ́n mi
1: bàbá ewébè mi wà ní kéèkì bọ́sítọ̀ ládojúkọ bíbí jẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń lọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kéèkì.
0: 0-62-72-95-75 láti àwọn ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ pátápátá. ẹgbẹ́ bó ṣe ń jẹ ọkùnrin lọ ìwọ náà lọ ń gbọ́ bàbá ewébè yìí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ náà nípa ewé àti ìgbè dáadáa. ọmọ ewébè yìí kíkọ́ ní pé iṣu ara ìlú ló jẹ́ gbogbo ọyún gbìyànjú
1: ẹ̀sẹ̀ tó sára dandan là ń pè ní ìjọba ènìyàn òun ló gbé ara wa dúró tí ìsàlẹ̀ bá ti ní ní àpòjù ara òun dúró bó ṣe yẹ kó dúró ẹ̀rẹ̀ ló mú tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yẹ́ adó ta ìsàlẹ̀ ti dàṣẹ́ sílẹ̀ nìyẹn tó bá ti di fẹ́ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ ó ní oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí ìsàn ẹnìyàn ìlú kò ní gbà ìwọ́n lọmọkùnrin tó ń gbọ́ mi nínú tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé olùdókòwò fún ẹ ìsàn rẹ ti dàṣẹ́ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nǹkan ń pè ní ọlọ́mọkùnrin gan ìsàn ló gbé dúró ṣé wàá rí atọ́kù àwọn nǹkan kan náà wà tó lè ṣe àkóbá fún ìsàn ara ìwọ́n lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní ìpínlẹ̀ bá ń pè ní òkú àtọ̀sí ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kó bá ìsàn ìwà ní bó ti ṣàyí ní agbára àti ilé ìta ń pè ní ìtọ́ lọ́mọkùnrin dúró.
0: àwọn
1: ọmọkùnrin ìwọ́n bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin
0: sókè tó
1: màmá sókè ní
0: ilé
1: nà bàbá wa ń pè ní àsókè.
0: ìdájọ́ bá ń bínú sí ìdájọ́ ìgbè mí ọ̀yọ́ kéréjìrì ń bẹ fẹ́ sókè.
1: bàbá àyẹ̀wò fúnmífúnmọ́ wà á ti ní àwọn ọ̀rọ̀ ìgbàlódé láti ṣe àyẹ̀wò káàmọ́lì tí àìsàn ló gbọ́ sí lágbo ara bá a ṣe ní ti gbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá elédè mọ́ rẹ̀ 0806272-9575 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 0806272-9575 ilé iṣẹ́ bàbá elédè mọ́ wà ní kéèkì bọ́sítọ̀ ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń yọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kóòtù ilé iṣẹ́ bàbá ewébè mi wà ní kéèkì bọ́sítọ̀ ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń yọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kóòtù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewébè mi rè lẹ́ẹ̀kan sí 0806272-9575.
0: bàbá ewébè mi àṣìwà tó ń wọ ilé agbára lórí ìṣe ara ọlọ́mọkùnrin
3: Thank you.

Thank you.

单机录音，按单机录音就行了。按照目的那是考验你，那就把其他的能力就，我就不计较满足。